òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó tún ń gbùn mí lónìí lórúkọ Jésù ara ò ní ni yín. Lórúkọ Jésù ara ò ní ni yín. Ayé ò ní fi omi ara yín dààmú yín. Ayé ò ní fi ẹ̀jẹ̀ ara yín dààmú yín. Gbogbo ohun tí ọ̀tá ti parí, iṣẹ́ tí ọ̀tá ti parí lórí ọ̀rọ̀ ayé yín, ayérayé yìí dànù lórí. Gbogbo ẹni tó sọ pé tóun ò bá mú yín, póun ò ní padà, irú ẹni náà yóò múra rẹ̀. Ọwọ́ Ọlọ́run, ọwọ́ mẹ́ta ló ń bẹ láyé. Alákọ̀ọ́kọ́, Matthew, ọwọ́ ayé. Ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ẹni ọwọ́ ayé bá tẹ̀, wọ́n ò gbé dé hospital, wọ́n ò ní rí tí ń ṣe. Wọ́n tẹ̀sẹ̀, yóò máa pariwo inú, yóò máa pariwo orí. Kò ní rí nǹkan kan o, ọwọ́ ayé ni. Ta ló sàmì? Ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ọwọ́ kejì lọ́wọ́ o.

lẹ́sìn rúbọ kó bá lè borí ogun. Mami, ọwọ́ ogun ò ní tẹ̀yìn. Wọ́n ní ogun tí ó dàbí bí iyán, tí ó dàbí ẹ̀kọ́. Gbogbo ohun tógun bá bá lówó èèyàn ni máa ń bàjẹ́. Ọwọ́ ogun ò ní tẹ̀yìn. Ẹlẹ́ẹ̀kẹta ò ní ọwọ́ ọ̀tá. Matthew, ẹni ọwọ́ ọ̀tá bá tẹ̀, ò ní bọ́wọ́ ọ̀tá ò. Gbọ́wọ́ ọ̀tá ti Samsoni, kí wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀. Ojú ni a kọ́kọ́ gbà. Ọwọ́ ọ̀tá ò dáa. Wọ́n bi David léèrè wípé mú kan nínú ogun mẹ́ta yìí, èwo ni ó ṣẹlẹ̀? David ni ẹjọ́, ẹ má jẹ́ ìṣubú sọ́wọ́ ọ̀tá, ẹ jẹ́ ìṣubú ọwọ́ Ọlọ́run. Torí ọ̀tá ọ̀dá, ọ̀tá ó lè so ènìyàn mẹ́sìn, a ní wọ́n máa wọ káàkiri. Ọ̀tá ó lè gé ẹran ara èèyàn kélékèlé, kò sí ní tọ́ta ò lè ṣe. Tẹ́ ẹ máa sàmí, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́.

0: onkile, omile, onkile, omile.
1: Splash 105.5 FM, the integrity station.
2: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rí tí olú ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ni ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti máa forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ̀yìn.

0: wa bonu ogun na
1: amen
0: o ma boni
1: amen
0: o ma boni
1: amen
0: ijo ni ja omo
1: amen
0: ijo ni ja omo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbogbo eyin odo ma gba pe laago mesan e pade ni church to wa la bulegba to ba ti da ma dia so pe o lo se bi oba ko senti o mo be mo gbadura aye ma dide
1: amen
0: mo laye ma dide
1: amen
0: mo laye ma dide
1: amen
0: to ba ti join wa ni Facebook ma mi sale masikini ma mi sale je ki igbale te ko wa lowo e a fe gbadura ni adura lo ngba agbara o ki gba to ba ni jabe lo mu gbale to ti lo dada o na la ma lo to ba di ola to ba ti wo church get miracle water lajo wa pade ma so fun pe olorun be mi si oni loruko jesus ogwaye re wole
1: amen
0: ogwaye re wole
1: amen
0: igbese la won won igbe na tan ni testimony na farabale ko gbo
2: praise the Lord emi na ti leri o olorun mustafa ti fun mi na leri emi na leri olorun se bi o ba fun mi ni eri o fun mi ni eri back to back June mi fun apeta wa ni June nigba to jago kan mo wa kuro ni auditorium mo wonu mo lo sile anu obìnrin kan mẹ́ta lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba ọlọ́run ṣe bí ọba dẹ̀ dán mi lóhùn mo ní mo fẹ́ kí ọlọ́run ṣe bí ọba kó pààrọ̀ mọ́tò ọkọ mi pààrọ̀ mọ́tò fọkọ mi ọlọ́run ṣe bí ọba ṣe mo ní bí òjò wọn bá ọjà kò sí ọjà kankan ní ṣọ́ọ̀bù mo ní kọ́lọ́run ṣe bí ọba kó bá mi dá ọjà sínú ṣọ́ọ̀bù mi ọlọ́run ṣe bí ọba tún ṣe ọmọ mi tí mo ń torí ẹ̀ káàkiri ọlọ́run ṣe bí ọba dáhùn mo yan ọlọ́run orí òkè lógún ìpín pé mi o ọlọ́run ṣe bí ọba mo dá gbọ́ pé àtòwó padà o àwọn èèyàn ti ń sọ ṣùgbọ́n èmi náà mẹ́rin tèmi mo mẹ́rin tèmi náà wà ọlọ́run ti fún wa ti fún mi náà ní kọ́kọ́rọ́ mọ́tò ti fọ́kọ́ mi ní kọ́kọ́rọ́ mọ́tò mo dá gbọ́ pé àtòwó padà fọlọ́run mustapha o èmi ni ọmọ ìjọ ní gbogbo ní kòròdú olúwa ṣeun ẹ bá mi kí aleluya o thank you sir.
3: Ẹ káàárọ̀ sá, àkú ìròyìn láàárọ̀ yìí, orúkọ mi ni Jìmọ̀kà látàbílẹ̀ ẹgbà. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run retọ́ ọlọ́run tó ṣe fún mi lóṣù yìí ẹ̀fí mi sílẹ̀ ọlọ́run ìdójú àdúrà tì mí. Bàbá mi ṣe bí ọba ti oṣooṣù ní màá mẹ́rin wá báyìí, mo tún ti lẹ́rìn mi. Àdúrà mi ní fà pé ìṣèlú yìí tí mo lọ pé olúwa jọ́. Ìwọ lọ́ba tó ń bàṣírí ọjọ́, kó bàṣírí èmi àti ìdílé mi ní gbogbo ọ̀nà o. Owó school fees àwọn ọmọ wa kọ́lọ́run fàánú yọ̀ǹda rẹ o. Èyí tí wọ́n wọlé kó gbéràn lọ́wọ́ dìde o, èdè dúpẹ́. Kọ́lọ́run gbéràn lọ́wọ́ dìde. Bá a ṣe ti gba òróró wa òróró pupa bá a ṣe dé ní báyìí, òpẹ́ lọ́kọ́ mi sọ pé ọ̀gá ẹ̀ pípa àwọn ọmọ adé sẹ́kọ̀ ní àgbo. Gba òróró yìí fi para bó ṣe ń lọ láwọn rè. Ọlọ́run àṣe ni gbogbo ọ̀gbà wa mi ti ní pé táwọn ṣe ní ká lo fi para ọ̀nà máa ṣí ara mi gbà. Ó bẹ̀ lọ ìbọ̀dù pọ́pọ́ lọ́run bá ṣe rí owó school fees náà ò dúpẹ́ o. Gbogbo tó kù sí kọ́lọ́run fàánú bá wa yanjú rẹ̀ láàmì ṣe bí ọba. Ọlọ́run ti ṣe bí ọba nínú ìdílé mi o. Ìdójútì àwọn ọmọ mi o láàrin àwọn ẹlẹgbẹ́ wọn o. Ó bá àwọn ọmọ mi láṣìírí o. Mo dúpẹ́ o. Ọlọ́run ṣe o. Ìwọ̀n pé màá tún lẹ́rìí lóṣù tó ń bọ̀.
4: Mo kárọ̀ sá. Èmi àti lẹ́rì o, èmi àti lẹ́rì. Orúkọ tèmi ni Kàfáyàtọ̀ àti ìlú Àràbù, ìlú Kúwẹ́tì ni mo tán sọ̀rọ̀. Èmi àti lẹ́rì, ẹ̀rí mi lọ báyìí pé ọmọ mi kan ara rẹ̀ ọ̀yá láti inú oṣù kejì ọdún 2026. Máa rìn ọ̀yá gidigidi ẹsẹ̀ rẹ̀, orúkú, mọ ìtàn rẹ̀ tí gbogbo rẹ̀ ó wú tó kọ́dà ẹ̀jẹ̀ gan tí ò sí lára ọmọ náà mọ́. Asa tọjú rẹ̀ tó mú fi sọ́dọ̀ sí tàbí nǹkan ni. Asa tọjú rẹ̀. Àmọ́ orúkú ẹsẹ̀ rẹ̀ kankan tó bí sáìsàn yẹn. Ẹsẹ̀ rẹ̀ yẹn ò fílẹ̀, ẹsẹ̀ rẹ̀ yẹn ò lọ. Ẹsẹ̀ yẹn sì ń gbogbo ẹ̀ ni. Wà tó dúró oṣù kẹjọ ọdún yìí tí bàbá ní ká san ọrẹ má jẹ̀mú. Ká san ọrẹ má jẹ̀mú ní ìfà. Gbà tó dúró oṣù kẹjọ yẹn mú wọn san gbà tó wọn san tèmi. Ọba ṣe bí ọba àìsàn kẹ́sàn. Tọ́wọ́ àwọn ẹ̀sọ́ ọmọ yìí ò lọ́ba mi mú kúrò. Ọrẹ má jẹ̀mú yìí fún wa bá fún mú kúrò bá mú ẹ̀sán náà kúrò lára ọmọ náà bá mi bùrọ́sàn. ọlọ́run ṣe bọ́lọ́ bá mi ṣèyánú nínú ayé ọmọ náà bọ́ńdì ọlọ́run ti ṣèyánú olúwa ti mú ẹ̀sán náà kúrò lánàá mo pè mí mo náà yọra mi yọ píjọ ẹsẹ ọmọ yẹn alápá tí mo yọ fún mi tí mo rí àwọn tèmi gan dùn inú mi dùn ẹsẹ ọmọ yẹn ti kọ́dà ẹsẹ yẹn ti lọ ẹṣẹ gan ni ọ̀rọ̀ náà bá ṣe bí ọba mo dúpẹ́ ẹṣẹ gan ni o.
0: Gbọ́wọ́ méjèèjì sórí sọ pé fún mi ni ẹ rí kí ayé mi rẹ̀ dá ayẹyẹ ẹgbẹ́ òsókè. Wà lẹ́rì. Wà ní ẹ̀rí. Nígbà tí ẹ̀rí bá dé wà á yí padà wà ní ó dá yẹ́yẹ́.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: lori apasun ti joba ipinle osun eleyi ti won gbe ese le adeleke leyin eleyi ti won ni won o jawe olubori si ipo gomina lekeji si ni ipinle osun won ni o ti pa ase si akata ni ti se agbejoru agba ati commissioner fun eke itu dajo ni ipinle osun oluwole jimi bada san wipe ejo ti won gbe lo si waju ile ejo lati ta ajo EFCC laya lori bi won ti gbese le apasun won joba ipinle ti osun oni ko lo pe ejo n pada a sejo mo it court de asore a sejo mo e lo gbe ejo pada ama o won ni ati ajo EFCC ni ati ijoba ipinle ti osun won ni awon meji won sa si duro waro toni kaluku si fesi lori oro kankan koda won ni ipe ti won fi si akata eni to je agbenuso fun ajo EFCC dele oyewale won ni won o ri esi kankan ati oro kankan gba titi digba ti won fi nko iroyin na sile koda eni ti se commissioner fun eto sina ni ipile ti osun na won ni won tun kan si ohun na iyan sola ogungbile wi pe lati soro lori oro yi won ni ipe tan tuju si akata titi e na ko na ni tun fi ese lile ti ko si lo pinpin won o si ri esi oro gba lori oro yi ama o ajo EFCC la gbọ pe won ti gbe ese ku lori apo asun ijoba ipinle osun lo lo bayi bi iwe iroyin ti Saturday Punch bi won ti se ko loro yi
1: ta to je ki a tesiwaju ka wa si akata gomina ipinle oyo seyi makide
0: na
1: ni be ni o ti so fun gbogbo awon omo orilede nigeria wi pe se ri gbogbo awon ti won dije dupo are ni orilede yi lodun 2027 na ni ki won ri daju wi pe won se ayewo won daada o ki won si bere awon ibere eleyi to ba se koko won ni bakan na nigbati olukaluku ba npinu lati dibo fun eni to wu won na ni ki won se leyi latara awon ati ma se bo won awon ilana eleyi ti won tele awon ohun ti won so wi pe awon o se ti awa na mo wi pe bi won ba so o se ki se afenu so to si je wi pe nigbati won ba de be won ni se o won ni ke je ka ri daju wi pe talk na do bo ba se wi be na ni won o se ju wi pe ki won kan mo so oro alufansa ki won mo so oro to n lo ni gboro tabi ki won mo ju oko oro si ara won tabi ki opolopo won ma soro nipa imo tare ni nikan tabi o se ìlú nìkan tàbí káwọn míì tẹ wá sọ di bí amúlùúdùn afẹfẹ yẹyẹ gẹgẹ bí gómìnà Ṣèyí Mákindé bí ó ṣe sọrọ yìí nínú ìwé rẹ tuntun kan eléyìí tó fi síta tó kọ wípé gẹ́gẹ́ bí ìpolongo ìbò fún ipò ààrẹ àti àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe ń gbìnà yá ó wá rọ àwọn olùdìbò wípé ẹ jẹ́ kí a ronú jìnà kọjá àwọn òṣèlú eléyìí tá a ti máa ń ṣe bọ̀ tó ti mọ́ wa lára pé tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìlérí asán òun náà ni wọ́n mọ̀ ṣe ká a sì bẹ̀rẹ̀ sí ní máa bèèrè àwọn ìbéèrè lọ́wọ́ àwọn olùdíje lórí àwọn ìlànà tí wọ́n ń sọ fún wa pé àwọn ó lò báwo ni ó ṣe ṣiṣẹ́ báwo ni wọ́n ó ṣe lò ó báwo ni ó ṣe wá sí ìmúṣẹ ó ní àwọn ìbéèrè báyìí ńkọ ó ṣe pàtàkì ó ní ní báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ ìpolongo eléyìí tí ó wà fún àwọn tó ń díje dupò ààrẹ àti àwọn tó ń lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí òun náà ló sì ṣe pàtàkì o láti bèrè lọ́wọ́ àwọn adarí wa ọ̀nà tí wọ́n ó gbà láti fi yanjú àwọn ìpèníjà eléyìí tó ń bá wa fira ní orílẹ̀-èdè yìí gómìnà Ṣèyí Mákindé tún sọ̀rọ̀ síwájú wọ́n ní nípa ti ìpolongo ìbò ti tòun náà ni yóò wáyé nípa fífarajìn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn gan-an ni yóò jẹ́ ohun tí ìṣèjọba òun tí yóò dálé lórí o nítorí wípé àwọn ohun tí àwọn ọba máa ṣe náà ni eléyìí tí ó mú àyípadà dé bá orílẹ̀-èdè yìí ní ọ̀nà tó jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ padà bó ti ṣe tọ́ àti bó ṣe yẹ pàápàá jùlọ fún àwọn mẹ̀kúnù nílẹ̀ yìí ó ní wípé òun ó lọ káàkiri ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà lórílẹ̀-èdè Nàìjíríà òun ó jókòó sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú kó wa wọn ó ní eléyìí ńkọ kì í ṣe lati polongo ara ohun nikan o tabi lati soro nipa oselu ohun o ni sugbon lati tetisi si awon omo orilede Nigeria ohun ti won fe ohun ti won la koja la la won lojojumo ohun to je wipe o ye ki won so fun awon olori won to je wipe Olorun nikan ni won so fun pata lelomi Olorun Eledumare ko saanu wa won ni awon nkan yi lohun o lo kaakiri fun lati gbo won ni wipe be si ni agbogbo awon iwe eri nje mi so eleyi to ni se pelu awon ati ma se ohun patapata ohun na lo won si sita ti olukaluku o si lanfani lati mo rika ati lati mo ri wo wipe o da bo se nse bo leleyi o ohun ti o se leleyi o ati ilana ti ohun o gba lati firi daju wipe awon ohun to ohun so pe ohun o se yo fi wa si imuse won ni gobina makide lo wa ro gbogbo awon oludibo wipe ati ma se bo awon oludije yin egbe yewo papa julo awon to si dipo kan tabi omi imu ni orilede ye egbe won yewo boya looto ni won ti ni awon aseyori eleyi to se toka si boya looto la le gbe agbara wa eleyi ti se ibo ika wa yi la le gbe le won lowo wipe oya a fi fun o ma ni so tori wipe a ni igbagbo ninu re gomina Seyi Makinde leso eleyi iwe iroyin Vanguard on lo se gbe sita
0: Okay, eja lo si pile Kwara ka tun wo royin kan to jade lapa be. Gege bi asofin to nsoju ekun dibo ti arin gogo ipile Kwara. Nile igbimo asofin agba orilede yi Saliu Mustafa lo ti soro. Bayi yanya wipe ohun ojowo are orilede Nigeria ohun o si pada leyin are Bola Tinubu. Ngba ti o ma soro ninu iforowero kan to waye o lori ero mo maworan. Ninga ti o soro nbe Mustafa eni to so wipe idi gan ni pato ti ohun fi ku o ninu egbe oselu ti APC lo darapo mo egbe oselu ti PDP ni ipile ti Kwara ko seni meji to n ti tori re ku o ju gomina Abdulrahman Abdulrazak lo tori gomina ni o in lo ohun fi kuro ninu egbe oselu ti APC according to gege bi lawmaker asofin ibo ti se wi o lohun o feran ilana ti gomina nlo lati fi ma se ninu egbe oselu ti APC ni ipile ti Kwara oni ngba te ma wo ohun ku o ninu egbe oselu ti APC bayi lati lo darapo mo egbe oselu ti PDP lori afojusun ohun ni legbimo asofin agba orilede Nigeria ama o ai wi be ka ku be ai si teyin ka in le yan dowo bo lowo yi e wo ti o ba di ninu eto dibo gbogbo odun 2027 ohun o fi eyin gomina janle e ton lo kole ohun o fi eyin gomina ohun o fi janle oni lowo yi bo ohun se kuro ni inu egbe oselu APC ti ohun wa yi gbagbagba lo ohun wa pelu are Bola Tinubu gege bi Yensan Wike bi owo na ti se e sa ti mo alakoso fun olulu le Nigeria Abuja oni bo na ti se oni lowo yi o e wo ohun o ku ninu APC ni ohun o pada leyin are Bola Tinubu owo ambe ngba ti won wa bere si bi gan ni pato gba kini o sele laarin yin oni a koye yin ni ilana ti se bi won ni agba iwa loja kori omo tutu owo ni gomina o mo bi an ti to egbe oni gomina itori re lo se kuro ninu egbe oselu ti APC ni ipinle ti Kwara owo tin lo lori egbe oselu ti APC ni ipinle ti Kwara ko bohun la mu ohun o si le tele ru eyan be nitori di eyi ohun ya gbe keke ohun ku ninu egbe oselu APC ni ipinle Kwara ohun si lo darapo mo egbe oselu ti PDP ni ipinle na ama o ti o ba fi di ago kan lojo bo gomina o ti mo bi ti oro ku si toro ohun o ti feyin gomina janle
1: nigba na to asiko ileri sire ni la wa yi
0: yes
1: ko si to buru nbe ama ka mo so ileyi ti o mu lobolobo dani ni oda deke mi na tun lo sodo wike ohun na tun ti so oku oro kan oni alakoso fun olulu le ye iye some wike na lo ti so wipe ohun ti se tan o lati je ki oludije dupo ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar àtàwọn míì tí wọ́n díje dupò ààrẹ o àti wọ́n jẹ́ nínú ẹgbẹ́ alátakò wípé òun ṣetán láti fún wọn ní ẹ̀jẹ̀ ríru gbóná tí wọ́n sì sáré kàbàkàbà wíkẹ́ náà ló sọ̀rọ̀ yìí ní ọjọ́ ẹtì ní ìlú Abuja nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lásìkò tó lọ rè ṣe àbẹ̀wò sí àwọn iṣẹ́ àkànṣe ìdàgbàsókè ìlú kan ní olúùlú ilẹ̀ yìí o alákòóso náà wá jẹ́ kó di mímọ̀ wípé kò sí nǹkan kan kò sí ẹgbẹ́ alátakò kankan ní orílẹ̀-èdè nàìjíríà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí o ó ní òun ti sọ fún yín wípé tí ẹ bá ń sọ wípé ẹgbẹ́ alátakò kan wà tó ń léwájú ó ní kò sí ó ní ń ta ní àwọn èèyàn kan tí wọ́n kàn já wò pé jẹ́káwa náà wà ńbẹ̀ kó mọ́ dàbẹ́ ni pé aláìsí ńbẹ̀ kí wọ́n lè mọ gbórúkọ wa kí wọ́n lè mọ rí wa ó ní ó dà náà ta lo lórí ẹgbẹ́ alátakò lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ẹ̀yin náà wò ó ó ní ẹgbẹ́ òṣèlú pdp ló yẹ kó jẹ́ ó ní ṣùgbọ́n o nítorí wàhálà eléyìí tó dé bá ẹgbẹ́ àwọn eléyìí tí àwọn fojú winá ó ní kò sí ẹgbẹ́ alátakò kankan eléyìí tó ní agbára kò sí kankan eléyìí tá a lè tọ́ka sí gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò ó ní fún òun o kò kan o ó ní ohun tí olúkálùkù wọn bá ń rò kì í ṣe kò kan o kódà kò tú nǹkan kan lára òun o ó ní ẹ mọ̀ jẹ́ ń tàn yín òun ò tiẹ̀ fẹ́ kí wọ́n gbádùn ó nítorí iṣẹ́ tán oṣẹ́ òun ni wípé kéèyàn kankan nu wọ́n tiẹ̀ mọ̀ gbádùn látàárọ̀ títí dalẹ̀
2: ó ní ó lè
1: lágbára ó nítorí wípé wọ́n ní ẹ̀jẹ̀ ruru ó ní ó dàbẹ̀ ni wípé iṣẹ́ tán gbélé òun lọ́wọ́ nìyẹn láti rí wípé wọ́n ní ẹ̀jẹ̀ ruru láti rí wípé wọn ò gbádùn ara wọn látàárọ̀ títí dalẹ̀ wọ́n ní wíkẹ́ náà ni ó wá ń jẹ̀jẹ̀ wípé òun ó rí dájú o wípé ẹgbẹ́ òṣèlú alátakò náà ni dàrúdàpọ̀ ó ń dé bá wọn kò tí kí ètò ìdìbò kí ó tó dé o ó ní wípé òun ò wá o láti wá jẹ́ wípé wọ́n ṣe dáadáa o ó ní nǹkan tí àwọn sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí fún wọn náà nù ó ní lóòótọ́ ó ṣe pàtàkì kí àwọn ó ṣe sùúrù kí àwọn ó ní sùúrù ó ní ṣùgbọ́n òun o kò tiẹ̀ fóun lẹ́fọ̀rí kankan ó ní gbogbo èèyàn ló ní àgbọ́yé nípa ohun tí wọ́n ń là kọjá o ó ní bẹ́ẹ̀ sì ni òun ò tó fúnná mọ́ wọn òun ò ní jẹ́ kí nǹkan ó rọgbọ fún wọn kí ló wá dé láì ṣe ọlọ́run ìwé ìròyìn daily post ló gbé ìròyìn yìí o kí ló dé I'm going to make things even harder for them kí ló dé.
2: lẹ́sọ̀lẹ́sọ̀ o lẹ́sọ̀lẹ́sọ̀ látàbújá
1: o lẹ́sọ̀lẹ́sọ̀.
2: máa dé máa gẹ́ ìpè ìpéjú lọ́la láfìlà níbi ló yẹ ká ti máa ṣẹnu nílé síbíò lórí ti fún tẹdọrọ yìí fún ti òwúrọ yìí ní kété tá a bá sì ti ń dìde báyìí edmond obilo lẹ́làǹfààní láti máa bá pàdé láàárọ̀ yìí aago mọ́kànlá ìpàdé abiodun adéwọlé mr double a bó bá sì ti di ní aago méje ní àṣálẹ̀ òní ìyálòdì òkè ìbàdàn ó tún kanlẹ̀kùn yín gbàngbàngbà lórí ètò òkè ìbàdàn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ láǹfààní láti darapọ̀ pẹ̀lú wa osfmj olúwa fẹ́ fẹ́mi ẹ ṣeun gan púpọ̀ ọlọ́run fẹ́mi ọmọ nìyí peter zaki ẹ̀yìn náà ìmáfojì peter akinye o dj ketekere aki ẹ̀yìn náà tọ́pẹ́ àjàdí top man adẹniran samuel korede adébáyọ̀ kọ́láwọlé olúbùnmi òṣìbọ́tẹ̀ akinye sherifat funke aziz agbadọ́lá steven lójú òpó facebook náà ni o ọlámíkì ọmọ àbílẹ̀ ọlárẹ̀wájú jẹ̀lílà tọ́lájọmọ̀kẹ́ bámidúró emmanuel olúwọlé ṣeun gan púpọ̀ olóyè olùṣègùn àyànkọ́lá aki ẹ̀yìn náà olúwa ṣẹ́gun ọdún sí ẹ ṣeun gan gbogbo yín la kí o ìdìmọ̀rì yóò máa wà pẹ̀lẹ́ yìí náà kò sì ní fiyín lẹ́ǹgbà kọ̀ọ̀kan kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówa ní ìkàyè pìrìsẹ́ńtà yín náà ni òórọ̀ làkọ́tún ti fún tẹ̀dọ̀ yóò tún máa dé sí tìgbọ̀ yín laago méje ṣùgbọ́n lọ́ba dáago mẹ́sàn-án ọjọ́ ajé monde àkọ́tún tọ̀sẹ̀ tuntun yóò tún bẹ̀rẹ̀ lẹ́yọ̀sọ̀kà kúnlé ọmọ anífowóṣe mọ̀ jẹ́ àánú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ elédùmarè tí ò lẹ́gbẹ́ tó fi máa bọ ẹ tó nípa jẹun lọ ìṣẹdá tó láyé tó lọrùn tó làkókò àti ìgbà yóò máa dáàbò wá léni àti lọjọ gbogbo.
1: tọ́ tẹ́miládé àlòkò lorúkọ tètè mẹ́jà pàdé lálẹ́ òní láago méje sí mẹ́jọ lórí ètò òkè ìbàdàn ó dàbọ̀.
2: ẹ jẹun.
3: ilẹ̀ omilẹ̀ òkìlẹ̀ omilẹ̀
4: splash 105.5 FM the integrity station.
5: Flash FM 105.5. Baba?
6: Yes, my son.
5: Tell me a story.
6: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
5: Why?
7: We are black. We respect our culture. We are the history. We stand for unity. We stand for integrity. We are Splash. All Splash. 105.5 FM.
8: 105.5. The Splash.
9: Please listen to this announcement. The Federal College of Animal Health and Production Technology, More Plantation, Akpata, Ibadan, invite candidates to apply for its full and part-time accredited national and higher national diploma programs for 2026-2027 academic year. National diploma programs available include Animal Health and Production Technology, Science Laboratory Technology, Fisheries Technology, Statistics, Computer Science, Organic Agriculture and Public Health. Available higher national diploma courses are Animal Production Technology, Animal Health Technology, Agricultural Extension and Management, Fisheries Technology, Pasture and Range Management, Agribusiness Management, Statistics, Science Laboratory Technology, Veterinary Lab Technology, and Computer Science. We also provide vocational, short-term training, livestock, and veterinary services. For further inquiries, visit www.fcahptib.edu.ng or provost@fcahptib.edu.ng or call 0803-716-9150 or 0803-385-2713 and 0807-289-8572. Announcer, Federal College of Animal Health and Production Technology, Akpata, Ibadan.
8: Splash FM 105.5.

ìbàrẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ̀ lẹ́dùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tó yún fi ń dọmọ ìwọ ló ní á wá tá a fi wá ìwọ ló ní pé ká máa lọ pé kò ní sí nǹkan kan a ti lẹ́yìn kó dúró mọ́ tini gbogbo ògo fowókọ̀ ẹni dídí àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpòlò bá ń bomi rìn ìwọ lọ́wọ́ ọba ló ń mú kí ìbí sí ó wà torí pé bí ò bá sí ọkàn nìkan ò lè ṣe ìlú ọdún orin òkọ agogo ọdún ṣẹkẹrẹ ọta ìwọládùn tí ń bẹnu ọ̀rọ̀ tá ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ ọjọ́ orúkọ náà kò sí o àfiwọ́ ọlọ́run nìkan ìwọ tó ń múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ́lá dààmú àwọn alágbára tó tó láàrẹ o ọba tó ní mímọ̀ ṣe lọ́dọ̀ abiodun adéwọlé ló kọ mi mr w ń lọ̀pọ̀ èèyàn mọ́ ń pè mí gbangba làṣà ata lẹ̀tọ̀ ètò ní gbangba làṣà ata ó tún ti lé fòrògbà gbòós sórí ìkànnì splash 105.5 fm tá a lè ti ń bọ̀ sílé fún báláwú ládùúgbò fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn ètò gbangba làṣà ata ní tó níṣe pẹ̀lú tí lọ láwùjọ lẹ̀ yìí ńlá mọ́ gbéyẹ̀wò tún dẹ̀ láwo ìlólóòtú ètò yìí bọ̀sán aláyẹ̀dẹ́ ńlá mojú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wà àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kùrùkẹrẹ lórí bí ó ṣe dá adékúnlé ràímì nóbù ọ̀lànẹsẹ̀ oyin kánṣọ́lá akínyadé àdúà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tókíní tókejì dàǹdàrú kú ẹ̀wà láàjẹ́ sùn bò láti ṣe o lórí ètò gbangba làṣà ata fún ti àárọ̀ yìí.

0: So e kaabo pada lati oju oja gbangbala satale ngbo lori ikani splash 105.5 fm awon je wa lori tiktok kese bi behind the scene se mo ri gbugbo gbare o oni kan ri be ni behind the scene oni wa interesting gan eyin te ba wa tiktok lemo ki de saba ri ba gbugbo gba won si ni wa bai tangeli ba fe ru mi leti do be sada ni mo ri be o si da be abi ti mo so oye ni bayi ati bo se abala bi ase kagba lori eto gbangbala satale ju mi ti wa pelu mi ninu ile agbara mo so nipa mogaji olusegun abiodun agbola llb olusegun abiodun agbola llb e kaabo sori eto isa
1: e ku le o salafia la ba gbogbo le
0: adupe llb ti won fi si eyin okoyun kini itumo re
1: oye ti mo fun en to ba ti lo si ile eko giga to lo ka lo so nigba ti mo lo university of buckingham United Kingdom. Mm. Won fun mi ni oye yen.
0: Kabese. So o tumo se pe ese kan le, ese kun ode le nse. So mo bile completely crossbreed ni e ti lo kawe ni UK. Abi mo bile ni yan abi crossbreed. E je amo.
1: Eyin o se apo didi mo gaji ba tan ni crossbreed.
0: Ngba te tin lo Buckingham, te tin lo kawe nbe to se pe boye ma tun ni le nbe, se ni le nbe.
1: Ah, ibi to wi Olorun ba gbaye fun wa se agbaye nbe na ni.
0: Se ni le Buckingham.
1: Se bi se ni
0: se ni le Buckingham
1: emi o ni le Buckingham eko ni mo lo ko ni Buckingham University of Buckingham
0: se
1: ile eko
0: le igba te wa jade se e tun mo nlo be ke lo te pada wa te lo te pada wa
1: agbara Olorun Olorun fa igba wa
0: ise ki le nse
1: ah oni mo ero le mi tele tele ka to lo ka lo information and communication technology lanse asi dale ise le pupo lori e
0: ti le se yin si wa nbadan na
1: o wa nbadan an gba se nbadan
0: odun wo le join oselu
1: ah inu oselu ni won bi awa se te ba fe ka la dele
0: o ye
1: ninu ile te wa yi gan ile baba wa ni ile baba wa kan de
0: kabese
1: ile eko ti mo lo nu leyin ile yin bi bayi ibire nursery and primary school Mrs. Cynthia Falode na dale
0: kabese
1: ibe lati koko ka eko nigba ta wa ni takato wole
0: an
1: salaye fun gbogbo eyan pe bi eni pe mo tun pada wa bi ti mo ti mo sere nkekere ni
0: kabese
1: ile awon lamadeshina nu nbe ile baba Adewumi re te ba lo down lab e kan ile awon balogun dodo ndawa
0: oda e ja fi ile awon balogun dodo ndawa le odun wo le yin wa join politics active like pon bi yin nu e te yin gangan join fura yin
1: o na ni mo se ni ko se la
0: ko se la igba o le gba party membership te ko gba
1: party membership ta ko gba MPN
0: when was that
1: Nigeria National Party of Nigeria
0: when was that
1: laye
0: odun wonu 19 kini
1: laye omo wa ni ejo se o kan je pe awa kere ngba yen awon youth wing ni mo ni won join party ngba a le dibo tori en to ba mo
0: le dibo so ni membership card
1: a ni a join egbe a le dibo tora kere sen ti o dibo tori inu ile wa ni ati mo soro gbogbo gbogba na
0: oda e je ngbe bayi igba wo le join SDP
1: SDP ati wa nu egbe SDP se die nsin
0: odun wo
1: ni odun to lo ina ni
0: e si lo se die
1: be
0: ni odun to lo lo wa se die
1: ah se o se die
0: 2025 le die SDP
1: ngbo je pe olohun ojo mefa pere lo olohun fi da ile aye
0: ojo mefa pere lo gba olohun lati da gbogbo aye ke eba ke se ile ati eyan tin be nu e
1: ati ranko to wa nu e
0: to tun separate omi ati le pe
1: ati orun ati
0: kitan mo jo so
1: kipa
0: e wa ni odun kan wa ati kotu ngba to lo lojo mefa gan ko si to meje gan o fi jo keje sin mi gan ni
1: eyin na ti ri ba won
0: baba yi egun ta won kan so won ni esi atokun eto lese
1: ah bi ti bo won ni an tokun wa down ni
0: odun mefa pe lo lo fi dale aye
1: gbogbo ile aye patapata atawon to wa na over 7 billion
0: ah ti to 7 billion gba yen se bi procreation lo jadi ba o
1: sugbon ti o so won di
0: baba ti fe ma so de ti ma ro we ti ro kan ma la so 7 billion bo adam ati ba de kan lo da won fe si ni
1: sugbon wo da nkan kan ma lati gba na
0: o kan reproduce are ni bi awon yen ti wa nu SDP keyin to de
1: be ni
0: bo le se wa je to fi wa je pe yin le wa gba abi se kin pe bo le se fe ju ara yin se candidate ni aspirant
1: gbogbo n te ba pe wa na
0: ki le yin pe ra yin
1: se n ta ba pe omo egbe la wa
0: omo egbe ni
1: be ni
0: se ni fe lati di gomina
1: ati fi ife wa gbogbo ala si mo pe o dijo ti INEC ba publish list ka to mention dije abi en ti o dije awon egbe mi kan na wa ni sin tan leyan kan ni upload sugbe lomi na tun pe re pe o nsi ma gba candidate lowo re o dijo INEC ba publish o ko
0: oruko awon kan ti wa lori report awon kan won ti publish o ko won be won ti publish si
1: sugbon INEC na fa ye le pe won le yo awon kan ko mo le fe lo mi be o dijo INEC ba ni o saye mo
0: okay
1: ka to mo en to wa nbe
0: so lowo lowo bae a le pe ni aspirant
1: beni
0: en to ni fe lati di gomina labi ase bo ti lu SDP
1: beni
0: sugbon ti ti asiku ati si pasi paro ba to pari in la to mo en to joju lowo gan
1: beni o beni
0: okay o ma gbole ibo ni
1: e se agbole abiolu ni loke ofa E9/66A
0: Bẹ́ẹ̀ mi náà ṣe mọ́ sọ àdẹ́sí wá sàlẹ̀ jẹ́bù pé S1/408 lókè kòtò.
1: Èyí náà mọ̀ pé ní tí ìbá ṣojú lówó ọmọbàdàn lè ní nọ́mbà lọ́wọ́.
0: Nọ́mbà yẹn kóòdù ni irú àwọn àwọn òbùkún mi láyà ìwọ̀n lè ní kóòdù àdẹ́sí lọ láéláé.
1: Kò lè yé wọn àwọn ìbàdàn gbẹ̀yinú tí wọ́n ń lóko.
0: Ibo loko yín.
1: Ṣé o kò tí ìyá lẹ́yìn bèrè àbí ti bàbá?
0: Ti bàbá ni.
1: Ti bàbá torí àwọn méjèèjì ni ẹ wá láti bàbá.
0: Ti bàbá làwà bàbá làwà fi mọ́ to jẹni ọlọ́dì.
1: Bẹ́ẹ̀ni oko bá ń kọ́lé ni.
0: Níbo ló wà?
1: Létí kúta ẹ̀.
0: Níbo kúta ẹ̀ wà? Ìjọba
1: abilé mo. Ẹ mọ lagelu local government dada. Ṣé ẹ mọ bẹ dada?
0: Lagelu bẹ àmọ díẹ.
1: Ẹn mú débẹ̀.
0: De kúta ẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: loko bàbá yín.
1: Ibà ń kọ́lé. Loko bàbá wa.
0: Kàbíyèsí.
1: Bẹ́ẹ̀ bá fẹ́ tèlé wa dókè ọ̀fà náà. Ẹ mọ̀ bọ̀.
0: Òkè ọ̀fà yìí ṣe àrẹ́sẹ̀ pangogo òkè ọ̀fà kankan. So ọmọ òkè ọ̀fà ní iná gbolé.
1: Bẹ́ẹ̀
0: ọmọ kútàì lóko.
1: Ọmọ bankọ́lé.
0: Ní kútàì.
1: Lóko létí kútàì.
0: Okay. Now nínú agbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Bẹ́ẹ̀.
0: Gẹ́gẹ́ bí onímọ̀ ẹni tó kàwé tó lajú tó sì tún jẹ́ ọmọ ìbílẹ̀ tó ní native intelligence tó sì tún ní n tó pè fún láti sọ pé òun fẹ́ ṣe gómìnà kí ni àwọn nǹkan tẹ́ ẹ ti study nípa ìpínlẹ̀ Ọ̀yọ́ n tí sọ pé tí kò tẹ̀rìn ni o mo sọ nípa Ọ̀yọ́ state as a geographical location
1: okay.
0: So kí lẹ ti study nípa Ọ̀yọ́ state ó yíwo lóye nípa Ọ̀yọ́ state torí pé n tí ọba ṣe gómìnà nípínlẹ̀ ó gbọ́dọ̀ mọ Ọ̀yọ́ o know your state ṣe ẹ mọ Ọ̀yọ́ state.
1: Mo ń ṣàlàyé kan tẹ́lẹ̀ pé nù di òṣèlú ìní àbíwá sí kì í sì sóṣèlú tó ṣe bẹ̀rẹ̀ látàyè western region.
0: So ẹ fún mi ní bóyá bíi dynamics of Ọ̀yọ́ state nínú bẹ́ẹ̀ ṣe wo bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe rí kí làwọn nǹkan tẹ̀ lè sọ ń pọ̀ Ọ̀yọ́ ṣe landmass láti sọ pé ẹ fẹ́ sọ ni àbí population àbí peculiarity of zones ẹ kàn sọ̀rọ̀ ń pọ̀ Ọ̀yọ́ state bí ẹni tó yí Ọ̀yọ́ yé.
1: Bẹ́ẹ̀ni Ọ̀yọ́ jẹ́ the pay setter state tí ń jẹ́ pé ajé ṣe bí Ọ̀yọ́ láàrí
0: Ọ̀yọ́ ìṣèdí ẹnì
1: kọ̀ọ̀kan ó sì nídìí tí wọ́n fi sọ ní orúkọ yẹn torí láti àṣẹwà láti mọ̀ pé Ọ̀yọ́ àwọn kan mọ̀ ní Ọ̀yọ́ àwọn yóò mọ́lẹ̀ àbí Ìbàdàn bá ní sọ̀rẹ́ ẹran ni lọ sóde ìjà torí kálukú ọmọ bíbí Ọ̀yọ́ ló ní èrò títí ẹ̀ tó lè dúró tì wọ́n ní akíkanjú tí wọ́n yìí sì wo ojú ẹni tí wọ́n bàbá sọ̀rọ̀ ntọ́ba wà lọ́kàn wọn sọ.
0: Ṣé gbogbo ọmọ Ọ̀yọ́ ni wàá báwọn ọmọ Ìbàdàn?
1: Gbogbo Ọ̀yọ́ pátápátá ni.
0: Bọ́ọ̀dà kó wà pẹ̀kúlẹ̀ àti Ìbàdàn.
1: No Ìbàdàn kankan jẹ́ pé Ìbàdàn ò ní èèkan tí wọ́n fi nǹkan bò. Ni the only difference pẹ̀lú Ìbàdàn. Ibi tí wọ́n bá ń lọ báyìí ló bà wọ́n bẹ̀. Ntọ́ba wà nu wọn sọ jáde.
0: Wọn è díbọn.
1: Kí ni njẹ́ bẹ́ẹ̀? N tí wọ́n béèrè pé yóò ní mọ̀ wọlé mi ni. Tí n bá bá so tọrọ tán.
0: Ṣé yóò ní mọ̀ wọlé mi ni?
1: Ṣé yóò ní mọ̀ jẹun ni? Ṣùgbọ́n Ọ̀yọ́ state ẹ wá ń wòye 33 local government ló wà ń bẹ̀. Gbogbo local government kọ̀ọ̀kan ló ní characteristics àti nǹkan dánimọ̀ títí wọn.
0: Àwọn kan pín Ọ̀yọ́ state sí zone méje. Àwọn kan pín sí márùn. Tẹ́yìn bá máa pín Ọ̀yọ́ state zone mélòó lẹ́ pín sí?
1: 33 lèmi yóò pín sí.
0: Ìjọba bẹ́ẹ̀ lẹ́ fi pín.
1: Bẹ́ẹ̀ni.
0: Sára Amẹ́ríkà nìyí ni tẹ́ fi mọ̀ pé no now when we are talking about true federalism àwọn state ló yẹ kán máa feed the federal government ṣùgbọ́n ti dàrú à ń ṣe federalism bíi unitary kò tí ẹ̀ yéèyàn mọ́ now why tẹ̀sí fẹ́ pin sí 33 tẹ̀sí fẹ́ pin by zone ta sọ.
1: Yóò dáa fún béèrè yẹn. Ṣé rí ìjọba mọ́ tẹ̀síwájú ni.
0: Okay.
1: Kì í padà sẹ́yìn. ni igba ti won da ilu wa oyo oyo oyo fe de da omi ṣugbọn gba to ya awon ibo kan de won ni boundary yin re won pin Nigeria te ba ran ti pe nigba Nigeria na bere region meta pere lo wa ngbo ya awon midwest na ni iro awon fe ta won won yo midwest o di merin ngbo ya lawon ijoba mi de awon soja won pin si mejila leyin won pin si mejila won pin si mokandilogun leyin mokandilogun won a fo pere pere ti gbogbo e fi po to bayi se a wa ni pe oyo ni isin osun tele to wa to jaro oyo so oyo se ni isin
0: eh sugbon there is but there is power in unity
1: yes
0: in kankan so wa po fun bi apo en bi ibadan ni isin abi le mokanla ni nbenbe olubadan si lo ba wa tan ba ni an so ro zone e mo soro olubadan gege bi oba abadan
1: beni
0: alaafin oyo gege bi obo oyo zone
1: beni
0: so won ogun mo so gege bi obo ogun mo so ati bi ati be be te ba wa pin o mi n pe se wa pa alaafin se pe olubadan lo babadan na ti ni abi bo ko ye mi o se fe so unity
1: e ma ja daru nti mo nso ni pe awon ti an pin wa
0: eyo
1: ni an ja mo bi 30 fowo mo ke se ani yoruba to wa ni da omi se yoruba ni
0: yoruba ni
1: yoruba ni sani olubadan yi olubadan badan ni won ba pin si 11 local government won ba pin 12 won ba pin 20 ibi ti badan ba de lolubadan mo ba lori ibadan ibi local government tan ba pon gbo mo so si ni so won o je so won be iye local government tan ba pon oyo si lalaafin oyo lati se kini
0: lati je
1: lori
0: na e de nbo bi bere to kan lori idi ti mo so pe kayin opin
1: Ben.
0: Oni ko mo fe koko get understanding nipa bi te duro si lori zone but dey mi open based on my own understanding and perspective so that ka le ku lori e ka bo bi bo mi awon kan mo so ko Ibadan less city Ibadan metropolitan Ibadan na ni Ibadan je awon kan so ko oke ogun 1 oke ogun 2 oke ogun na oke ogun je so e mi categorize your state so ipele marun oyo
1: okay
0: Ibadan ogbomoso oke ogun ati barapa marun ni now gege bi taba wo political dynamics taba ni ke gbe ewo lo ni agbara osilu ju e to by the power of hierarchy ninu osilu ten to ba first politics ninu ipinle oyo to gbodo understand gege bi pe okay ninu osilu o Ibadan is powerful followed by this so anybody want to become governor must understand that dynamics and know how to work with the most powerful zones lati bo ti fe incorporate won sinu in to fe se ko le ba mo boyo won o bori abun won ni bori e ba npin mo ti ko ku badan lo wa loke abi ro ko zone kan ju badan lo nu oselu
1: emi o ni pin si zone gege bi mo se so fun
0: yin do wa le to fi pin
1: o ni di
0: do abi le wa lo wa powerful ju wa to wa politically powerful ju ni egbe
1: kan tan ba ni elegbe kan pe oruko egbe won won wa ni power to the people
0: yeah
1: awon eyan ni nbe ni ti oro to lo nke
0: a nbo lodo awon eyan mo kan soro npa political dynamics
1: reason
0: ta
1: se le pin ni mo nsalaye fun yin koja bi ijoba papo se pin tori o ni iye nkan ti ijoba ti local government kokan lati mo se fun awon ara ilu won ti o ji je pe ijoba papo ti se pe iye bayi ni won mo fun local government kokan e le ni tori eyan kan wa ni oke o ke se eyan abo lesi samun to wa nbada won lesi gbogbo wa patapata la wulo la le ni ipo titi wa to ye ka ka gbe o le ni ise ti kaluku na waye wa se ni ti ilu to lokiki o eyin na mo pe ko si ilu to lokiki bi Ibadan Lawyer State
0: wa
1: tori okiki Ibadan ngba kan wa ti mo fi korin pe awa la ni Ibadan to fi debo mi
0: ewo wa lo gbe mu tele
1: a mo pe local government
0: ewo lo gbe mu tele Ibadan
1: ki soro gbe mu tele Ibadan mo fi Ibadan se apejuwe fun
0: yin to lo apejuwe mi to de to second Ibadan
1: mo salaye fun yin pe mi o ni pin koja local government kore mi o ni ba yin to be yin se to yin
0: oda eja
1: to wa ni barapa anilo won awon anilo wa an tin wa loke ogun anilo won awon anilo wa
0: omo ogbon o ti yin
1: to wa ni barapa patapata eyan wa ni won gbogbo won na la jo fe jo jisepo so ani to
0: aparo
1: kan oga ju kan lo
0: afẹ to ba gori ebe ka be se
1: ba se idi ta se ni pin niyan
0: o ti ye mi baba oloye magaji ke to le fi yan de magaji na won gbodo wo bo lo se duo tan si e ti proof e now gómìnà ṣèyí mákindé ni gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ bá kú lọ́lọ́kù tẹ́ sọ pé ṣe èyí ò ṣe nǹkan kan ẹ sọ nǹkan mẹ́ta tí ṣe èyí ṣe tọ́ dáa tẹ́ ẹ fọ́ fún pé èyí lọ́dún mẹ́jọ ọdún mẹ́jọ ti fẹ́ pé ó ti lọ́dún méje àti nǹkan kan pé ṣe èyí burst brain mi in these three areas ẹ wá sọ nǹkan mẹ́ta tẹ́ wọ pé kó sáà mọ palẹ̀ ru rẹ̀ mọ́ èmi mọ́ gàjí olùṣègùn abiodun agboola ni màá gbà kóso tó bá ti kú òǹbẹ lórí ìdí mẹta ìní sì fi nọọkì ẹ ẹ sọ ìdí mẹta tó fi impress yín ẹ sọ ìdí mẹta tẹ fi lè nọọkì ṣèyí mákindé.
1: Ìdí àkọ́kọ́ ni pé gómìnà wa ṣèyí mákindé kèé parọ́.
0: Kèé parọ́.
1: Kèé parọ́.
0: Ẹ láìkí ẹ ń pa yẹn.
1: Kèé parọ́. Fún rẹ̀ ló gba microphone jọ kan tó ní ẹ̀ẹ̀kan ò tó lè.
0: Tírípù kò tó lè. Ó ti sọ pé òun ò nígbàgbọ́ lukago mẹ́tọ́ náà mi àbí nǹkan ó sọ.
1: Ìkejì nu ó lóun nígbàgbọ́ mi ṣẹlẹ́ pé kì í
0: parọ́. Ẹ sí ọ̀ǹdí pé èèyàn máa ń sòótọ́ ni pọ́ǹtì yẹn. Ok
1: pọ́ǹtì yẹn ni pé parọ́.
0: Number one.
1: Ntọ́ bá wà nú ẹ̀ ní ọ̀sọ̀ fún
0: mi. Ẹ sọ pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì.
1: Ìkejì ni pé gbogbo àwọn títì kéréje kéréje láàrin ìgboro Ìbàdàn. Ó dọ̀dà sí o.
0: Wọ́n tún ń fá ọ̀dà kúrò láwọn ibì kan tó ń tún dà. Láwọn tó jẹ́ state road.
1: Ṣùgbọ́n ọ̀dà tí wọ́n dà ní òye wa. Ṣùgbọ́n wọ́n dà díẹ̀.
0: Èyí tó fi impress yín ni ẹ̀sọ́ ẹ̀mọ́tò probe ẹ̀ lè probe impression.
1: Ṣèbí ntẹ̀yìn bá ṣe yan sọ.
0: Ẹ ti sọ pé ntẹ̀yìn ṣe tó fi impress yín. No ẹ̀mọ́ probe ẹ̀ since tẹ́ ti like ẹ̀ ẹ̀mọ́ probe ẹ̀ ẹ̀ ní right àti probe ntẹ̀ bá ti mú gẹ́gẹ́ bí ntọ́ fi impress yín. Ok wọ́n dọ̀dà sí gbogbo àwọn gbòòrò Ìbàdàn ẹ̀ka ń wá kọ́ lọ láìsí. Kì í ṣe local government road o.
1: Ọ̀sàdà.
0: Ọ̀sàdà
1: ngba tọrọ olóríire ìdè ọlọ́ra bàálù.
0: O tiẹ̀ ti nìkan lọ́ra gan kó tó di pé wọ́n ṣẹlẹ̀ oríire ṣẹlẹ̀ ọkàn tí dìlíbà ni.
1: Ṣẹ̀rí wọn ọkàn pẹ̀ ẹni kó tó dé ni.
0: So
1: téèyàn bá gbìyànjú ọya yìí. Ṣùgbọ́n àwọn èrò tọ́wọ́ à ń di gbogbo.
0: Gbàwọn kan tún kìsáàsì bàálù tẹ́ra pé
1: ìlórí bíi dúró yẹn. Ṣé mo pé ngbà mí téèyàn bá mọ̀ ṣe náà ló tún mọ jábùkù rẹ̀. Ìgbà mí àmọ́ jẹ́ bẹ́ẹ̀.
0: Ok now lórí ọ̀rọ̀ pé wọ́n ti ra ọkọ̀ òfurufú.
1: Bẹ́ẹ̀ni.
0: Inú yín dùn sí. Pé gómìnà jẹun tí máa ń sọ tinú ẹ̀ bóde. Torí ọ̀rọ̀ náà wọ́n sọ Pájímọ̀ bí sọtá lọ́rọ̀ rẹ̀ ti pọ̀ ju ṣùgbọ́n yìí sọ pé ṣe yìí máa ń sòótọ́ ọ̀rọ̀ tí ń pẹ́ yín láìkẹ́ fún yín.
1: Mo láìkẹ́ o.
0: Ó di méjì. Ẹ̀dẹ̀ sọ pé wọ́n dọ̀dà sí àwọn ìgboro Ìbàdàn téèyàn ń wakọ̀ tí ò sí wàhálà. Ẹ wá sọ nǹkan mẹ́ta tẹ́ fi lè pé béèyàn mú ìyá ẹ̀ lẹ́yìn nínú òbò yìí. Pẹ̀lú nǹkan tí èyí ṣe yìí. Nígbà tára lu ọgọ̀ ó yẹ sọ mẹ́ta.
1: Àkọ́kọ́ ni ẹni tó fà kalẹ̀ yìí.
0: Kí ló mú un tán? Bí ìbàdí kan bí. Kí ló ṣe bí ìbàdí kan bí.
1: Ṣùgbọ́n gbẹ̀yàn bá ní ẹ̀kún òtólè.
0: Ayò.
1: Tó ṣe kìíní. Ẹ̀kún òtólè ó ṣe kejì.
0: Ayò.
1: Ẹ̀kún òtólè ó tún fẹ́ ṣe kẹta.
0: Ìkẹta bíi ibo kò lóun ó ṣe kẹta.
1: Kí ni ìtumọ̀ continuity 3.0?
0: Ok ṣé lórí philosophy 3.0 yẹn lẹ ní problem pẹ̀lú
1: kejì ìbàdí kan dí. Kì í ṣe philosophy ọ̀rọ̀ tó ṣáájú 3.0
0: ni ó ìtẹ̀síwájú máa ṣe lọ.
1: Ṣèbí ìwọ náà ti rí òun ló ṣe kínní òun ló ṣe kejì ó tún fẹ́ ṣe kẹta.
0: Bẹ́ẹ̀ tẹ́bà sọ pé continuity ó wà contextual ẹ lè fún
1: ní. Kí ni context tó fún dáhùn.
0: Ẹ lè fún ní ìtumọ̀ lóríṣiríṣi.
1: Ẹ ní fún ìtumọ̀ tiẹ̀ kí wọ́n ṣàlàyé ẹ̀.
0: Mo lè pé
1: máa ṣe lọ lẹ́ẹ̀kínní
0: ẹ̀kún òtólè
1: máa ṣe lọ lẹ́ẹ̀kejì
0: ẹ̀nísùrù
1: ẹ̀kún òtólè
0: ẹ̀nísùrù
1: máa ṣe lọ lẹ́ẹ̀kẹta
0: àní ẹ̀nísùrù tẹ bá pè nkankan ní progression tẹ pè nkankan ní continuity ẹ lè lo méjèèjì ń tawó fún
1: mi. Tó o bá wánú ẹgbẹ́ tiwa ní ìsìn tán bá ní SDP kí wọ́n dáhùn.
0: Èmi sọ ọmọ ẹgbẹ́ yín.
1: Mo náà mò ń dán lóhun
0: progress
1: ìtẹ̀síwájú.
0: Ok
1: ìtẹ̀síwájú ọ̀wà mí pé wọ̀ ló tún máa ṣe lọ.
0: But continuity
1: torí èèyàn kan ìjáwádé
0: ọ̀pọ̀ yẹn ní jẹ́jẹ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: So continuity 3.0 bad market ló jẹ́ fún sí yìí.
1: Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ bí ń bọ̀ náà ó ti lóun ò ní yí nkankan padà nínú tí ẹni tó fa nǹkan lẹ̀ ń ṣe.
0: Ẹ sọ kò sọ bẹ́ẹ̀. Ebi ṣe yí sọ pé you can chart your own course ṣe yí sọ bẹ́ẹ̀
1: o. Ntọ́ sọ fún ni ó gbọ́ ìyá gan tún lóun ò ní ṣe godfather rẹ̀. Ta lè wá mọ́gbọ́n ká fẹ́ rẹ́nu àwàtì. Sínú ẹgbẹ́ wọn lọ́wọ́ àtẹ́lẹ̀ nìkan tó yàn lẹ̀.
0: Ọ̀dọ̀ Ajimobi ló ti ṣe kọmíṣánná.
1: Ṣọwárí ibi tí gómìnà wa ti máa ń sòótọ́. Nígbà tí ó yí àwọn Ajimobi ó kú òun bẹ tán á débẹ̀. Wọ́n ní 16,000 naira ní wọ́n bá nù account. Ta ni ń ṣe kọmíṣánná nígbà náà?
0: Bímbọ Adékànbí ti ṣe kọmíṣánná finance.
1: Ta ni ń ṣe kọmíṣánná nígbà náà?
0: Bímbọ Adékànbí.
1: se o wa tan se o ri pe won yo paro
0: be ke 16000 won ba 16000 bi bo
1: elo won na ba
0: 16000
1: ale lo won na ba ki won to da o cycle elo won na ba
0: bo ne se wa ruwo osu san gba tan ko wole pa
1: eyan bi o an la wa bi tori gbugbu e la n gbo gbugbu eyan gba le igbi ma sofin koja bi an se ya owo lopo
0: so point number 1 definitely knock is yin continuity 3.0 number 1 oh yeah so number 2
1: number 2 ni pe arojin le oto
0: bibo
1: ngba won bere gbogbo se titi ti an se bridge kan le ti odo wa la si nbe
0: nibi
1: ti governor na mo gba lo le re ni kolapo jare
0: okay
1: on lo gbe company kan wa won ni alternative finance na fi mo se gbogbo titi arojin le oto be ba se be na o ye ke gbe gbogbo nte fe ka won yen o dije le lori lawon tan se ru ise yen o ye ke gbe ta ni eni won fi han wa iye yen ti an pepe ko mu bid ti won na wa bi boya won na le se ru e o le wa o sugbon won fi han yan kankan arujin le oto
0: to ero pe doba yo ni think tank
1: ah emi o so be iwo lo wi be
0: ile so ka rodin le oto kini emi ba rodin
1: tank le wa ka rodin le mo si
0: tabi o nu e ko to ma ni think tank gan o tun ko wa functional niyan ko sise re bi think tank
1: ba ni nsin pe so think tank le wa won gba yan yan ju ko mo gba ko je tinu e ni o se
0: o ye so le keta
1: iketa ni pe arojin le oto lori balu
0: e ti mu balu lo e mo da confusion le o e
1: le arojin le na mo so fun ise because o je le kejabi e keta le fe kin so lori e le keta ni pe ojo ola oyo state ko fa aye gba iru nti an gbe kale
0: kin an gbe kale
1: ah en ti an mu wa ina ni
0: e ti n pada be sibe ti so le kan
1: ojo ola ipinle oyo la n soro le lori ba se fe continue re la le gba
0: ki lo te fi le gba
1: a le gba
0: ki lo de
1: sugbon because laye esin
0: so kwa won na o mo gbo n te so yi
1: won gbo
0: won ni when we critically analyze his point of perspective he was just merry go round won le kan
1: merry go round ni gbogbo n ta ti so la
0: won le kan yi po lori the same point pe point kan le kan yi ko le yi ko
1: olohun ojo ye n ta n ba so olohun ojo ye won
0: so odo ola oyo ko gba
1: ko fa ye
0: continuity 3.0 kilo ti o fi fa ye gba e so n to fa ti o fa ye gba
1: oda na a lo gbogbo ile eko tori ngba baba wa oloye ezekiel tun da agbola socialize ada foundation kan le afin ran awon ara ilu lowo lododun a mo lo gbogbo ile eko kaaki ke la le se nbi iyanju wo la le gba keyan okun school ko ni keyan o seto eko o keyan okun hospital primary health care nko ni keyan o seto eko o ngbe ba kun le rigindi ti won ba rogun gba nbe nko
0: lọ ba n pe best option wọle kẹmọ bọnu studio
1: ngbe ba lọ ile ẹkọ tẹ de ile ẹkọ tinu tisha o dun lati de bẹ tisha o to en to ko primary 2 ni ọkọ primary 4 oni ọkọ primary 5 ati ẹtun da laba pẹlu wọn pe a ni a fẹ pada saye igba ta mo dije nile ẹkọ

0: jẹ́ bọ́ sápá labùmí lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ẹgbẹ́ òṣèlú sdp wọ́n ń pẹ nìkan ní olóyè sáyé ìdọ́ládélé bá a mẹ́kọ́ ṣe é mọ́.
1: èmi ò dá mọ́ o ṣùgbọ́n mo ti gbórúkọ yẹn rí.
0: ẹ ẹ dá mọ ẹ kàn gbóòkò ẹ rí ni. ok òun náà wà lára àwọn tí wọn fẹ́ díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú sdp.
1: ẹ ṣe fún information yẹn.
0: ok ojúṣe media ni to inform to educate and to entertain so I'm still within my purview.
1: Bẹ́ẹ̀ni.
0: So ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tí Bàbá Gbẹ̀ngà kọ́tì sí sọ̀hún àti àwọn ẹ̀sẹ̀ tó ṣe lórí ètò yìí ó sọ pé gunkejì làwọn wà ọ̀tọ̀ ni ibi gunbi tẹ̀yìn wà.
1: Ṣáláyé tí wọ́n ṣe nù.
0: Àní pẹ̀lú nǹkan tó ṣe lórí ètò yìí láì mọ iye ìgbà ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé igun kejì làwọn Ṣáyé Ọládélé Bàmẹ̀kọ́ wà igun àwọn Michael Okunlade ilẹ̀ yín wà Michael Ìdòwò Kọ́yà inigun ti Ṣáyé Bàmẹ̀kọ́. Now bó lẹ ṣe fẹ́ reconcile Ṣáyé Ọládélé Bàmẹ̀kọ́ pé Bàmẹ̀kọ́ ẹjáde ṣe kíní yín náà tọ́lọ́run bá dé kó dá mi lọ́wọ́ it is still your victory nǹkan kan bó lẹ ṣe rò pé ṣe lè bá sọ̀rọ̀ tẹ́ fi lè convince ẹ̀ tí ó fi support yín.
1: SDP ò nígun kankan o.
0: Ṣé ẹ̀ máa tàn wá
1: ni? Yàrá kan SDP ní.
0: Lábùdá gbé ayé lọ kóòtù.
1: Ntí ó fi mọ̀ pé yàrá kan la SDP nínú. Tilé ẹjọ́ bá ti dé ẹjọ́. Gbogbo ìyókù tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ti di àfisẹ́yìn tẹ́gun fi sọ.
0: Àwọn tó bá ń fapá dánú kò síbẹ̀ sí lè reconcile.
1: Wọ́n padà lọ ilé ẹjọ́ ni táyé bá wà wọ́n sì padà lọ.
0: Sẹ́yìn ò ní ẹ̀yìn ò ní reconciling or reconciliatory mechanism.
1: Àwọn ẹgbẹ́ ní reconciliation mechanism. Bàbá tí wọ́n sọ̀rọ̀ tán tán lọ yìí. Wọ́n ṣàlàyé fún yín pé àwọn ṣe tán. Àbí tí wọ́n sọ kọ́ yẹn. Ṣé ìyá ò ti parí bẹ́yẹn.
0: For his own angle.
1: Ṣé ìyá ò ti parí nínú
0: ọdọ̀ tí wọ́n
1: bèrè nínú títí wọn.
0: Lọ́dọ̀ tí wọ́n yes ó ti parí.
1: Ìjà ti parí.
0: Àwọn Ọládélé wa ń kọ́. Àwọn Ṣáyé Ọládélé bá mi kọ́.
1: Àwọn lẹ́tùn wa pè tẹ́wà bí. Pé ṣé ìjà sì wà
0: nínú ti wọn.
1: Ṣéyìn ò lè pè wọ́n ni.
0: Èmi I'm putting it to you pe gẹ́gẹ́ bí àgbàlagbà tó wà magnanimous that is called magnanimity.
1: Ẹgbẹ́ ni
0: ọkàn tó gbòòrò.
1: Ẹgbẹ́ ni leader.
0: Excuse me. Mo ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣe gómìnà.
1: Bẹ́ẹ̀ni.
0: Mọ́gàjì Olúṣẹ́gun Abiodun Agboola.
1: Bẹ́ẹ̀ni.
0: LLB.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ ní ọkàn tó gbòòrò are you that magnanimous that you can call Ṣáyé Ọládélé bá àmẹ́kọ́ pé let's have a let's jọjọ ẹ jẹ́jọ sọ̀rọ̀ come to me let's talk àbí kí n wá bẹ́ ṣe lè pé.
1: Kò sídìí tí mi ò ṣe lè pé ṣùgbọ́n ẹgbẹ́ ní guideline.
0: Ẹ gba permission lọ́wọ́ ẹgbẹ́ pé ẹ jùlọ fún mi permission. I want to talk to you. Tí wọ́n bá
1: fún mi guideline tí wọ́n bá fún mi láàyè má bà sọ̀rọ̀. Ṣèbí lọ síwájú Ọ̀yọ́ ni gbogbo wa náà wà. Ẹgbẹ́ ẹ̀kọ́ yan èèyàn ni máa kẹgbẹ́.
0: Kí n tó kù lọ́dọ̀ yín àwọn èèyàn sọ wípé ẹgbẹ́ SDP pé wọ́n máa fi negotiate ni pé kì í ṣe pé ẹ̀kú lẹ̀ máa ń jáde tán láti dìbò. But ṣé bákan náà lọ́mọ́ òtún sórí pẹ̀lú Mọ́gàjì Olúṣẹ́gun Abiodun Agboola sẹ́yìn inú negotiate ni dẹ́ta lẹ́fẹ́ bá negotiate.
1: Àfẹ́ntí ò bá tún bá wa negotiate ló kù. Àwa fẹ́ dìbò ni a sì fẹ́ wọlé.
0: Ṣé ẹ tọ́nà dárin? Ṣé ẹ tọ́nà dárin?
1: Èèyàn kan ìjáwádé ṣé gbogbo àwọn tá a jọ wọnú ilé ní ìsìn èmi nìkan mọ wá.
0: Wọ́n ní nínú òṣèlú pé tí ò bá díje dupò gómìnà yọ yàpò ẹ̀ wò pé kọ́ọ̀sì yẹn multi billion naira task ni
1: o. Wọ́n máa wí bẹ́ẹ̀.
0: Are you a multi billionaire?
1: Kí ni ẹ wí orin wo ni a kọ lọ́sùn lẹ́nu ọjọ́ mẹ́ta iná? Wọ́n lójú tó wo. Àbí tí wọ́n kọ́kọ́. Ó ní ibi tó wó dé. Tí ó parí torí tówó bá tán èèyàn ni máa kú.
0: So ọ̀rọ̀ tí ọmọnìyàn ẹja sọ̀yún dọ̀rọ̀ ọjọ́ mi ẹja kọ́ sọ̀rọ̀ owó lónìí.
1: So kí ló dé tá a fi sọ̀rọ̀ owó? Ṣowó ni ó dìbò ni àbí ó ní ọ̀tẹ̀ka?
0: Èló lẹ fi gba fọ́ọ̀mù gbà tẹ fi gba fọ́ọ̀mù èdè SDP.
1: Ẹgbẹ́ ọ̀dà yín lóhùn lórí ẹ̀ wọ́n publish iye tí kálukú ń gba fọ́ọ̀mù.
0: So owó kọ́lẹ̀ ló ń bẹ̀rù. Tí wọ́n fẹ́ gbòkó lówó wa sórí rédíò pé ẹ mọ̀ polówó ẹ dìbò fún Abiodun Agboola tí ọ̀ká báyìí sọ́nà pé ẹ gbòkó lówó ayẹ̀ tí ì dáhùn. Now tí wọ́n fẹ́ mọ̀ gbòkó lówó ẹ dìbò fún Abiodun Agboola ṣé ẹ wà ẹ kọ lẹ́tà sí ẹni pé please kindly support our gubernatorial ambition ṣé ìwé lẹ́ kọ́ ẹ ní.
1: Bá a bá kọ lẹ́tà sí ẹ̀yin lẹ́dà wa lóhùn ntẹ́ yín ni ó ṣe ń bẹ̀ àbí ntẹ́ béèrè fún ńbẹ tọ́lá mọ̀ pé gbogbo irinṣẹ́ tẹ kólẹ̀ náà kì í ṣọ̀fẹ́ jẹnẹrétọ̀ tẹ tán ta kì í ṣọ̀fẹ́
0: bẹ́ẹ̀ni
1: inú afẹ́fẹ́ amúlétutù tá a wà yìí kì í ṣọ̀fẹ́
0: bẹ́ẹ̀ni
1: owó lẹ fi ń gbé gbogbo ẹ̀ dùn
0: bẹ́ẹ̀ni
1: àwa ní ìṣọ̀ tá a jẹ́.
0: Ṣé ẹni tó pè fún ayú a billionaire that's my question not even a billionaire mọ́tí.
1: Wọ́n lára alára ló máa ń gbèrè ẹ̀ga.
0: Yà
1: tẹ́dí ẹ bá fẹ́ wọlé yóò bẹ̀rẹ̀. Ẹṣẹ́ ajá gbà pé ọlọ́run tẹ́ wa lọ́rùn.
0: Kí ni network yín?
1: Say, I must declare a code of conduct.

0: tó ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ bá ń dá kọyún fún gómọ nàìjíríà àti iléeṣẹ́ tẹ wá sojú.
1: ẹ ṣe ẹ kó ètò ẹ̀kọ́ àtọ́tọ́nu látàárọ̀. Orúkọ mi ni Aziz Abiodun tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléèwé Best Option Privacy tó wà ní ìlú Ìbàdàn. Iléèwé wa wà ní number 5 Best Option Building opposite All Motor Bus Stop Old Ife Road Ìbàdàn. Ìdánilẹ́kọ̀ọ́ A-level ni à ń ṣe ní iléèwé wa. Méjì dẹ̀ ni alákọ̀ọ́kọ́ ni JUPEP tá a mọ̀ sí Joint University Preliminary Examination Board by University of Lagos. Ẹlẹ́ẹ̀kejì ni Cambridge A-level by British Council. Prógráàmù méjèèjì ni àjọ NUC Federal Ministry of Education ló buwọ́lù fún akẹ́kọ̀ọ́ láti fi lè wọlé sí ìpele kejì 200 level. Àárín oṣù mẹ́sàn-án péré òun lakẹ́kọ̀ọ́ yóò fi gba ìdánilẹ́kọ̀ọ́. Subject mẹ́ta péré dẹ̀ ni yóò ṣe. Akẹ́kọ̀ọ́ tó bá ṣe A-level kò nílò láti tún ṣe JAMB àbí post JAMB mọ̀. Direct entry ni ó máa bá wọlé. Irú akẹ́kọ̀ọ́ wo ló lè ṣe prógráàmù yìí? Akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò oníwè mẹ́wàá tá a mọ̀ sí SSC pàápàá jùlọ àwọn tí èsì ìdánwò wáyé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde. Tàbá akẹ́kọ̀ọ́ tó ti parí ìdánwò oníwè mẹ́wàá tí ò tí ì pé ọmọ ọdún 16. Irú akẹ́kọ̀ọ́ yẹn náà lè ṣe. Ìtí instead tí ó fi máa jókòó kalé alternative ni láti join àwọn akẹgbẹ́ ní 200 level. Tàbá àwọn tó jẹ́ pé wọ́n ṣe JAMB ọdún yìí tó jẹ́ pé sìtàn gbà kò gbé wọ́n tó tàbí kò lè ṣe àwọn professional courses bíi medicine, pharmacy, nursing, law àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n lè take advantage A-level yìí láti ṣe. Tàbá àwọn tó ní ND àti lower credit tó dẹ̀ wà wọ́n náà láti tẹ̀síwájú wọ́n lè take orí ọ̀fẹ́ A-level yìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àárín oṣù mẹ́sàn-án ni wọ́n fi gba ìdánilẹ́kọ̀ọ́. Iléèwé wa yóò dẹ̀ tún ràn wọ́n lọ́wọ́ láti ṣe ètò admission fún wọn tán bá parí pàápàá jùlọ àwọn tó fẹ́ fi wọlé ìwé ìjọba àpapọ̀ tá a mọ̀ sí Federal University bíi UNILAG, OAU, FUNAB ní Abeokuta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ẹyin ilé ẹ̀kọ́ Best Option Privacy òdú nìyẹn èyí ṣàìmọ̀ fọlọ́kọ ẹ sì ti máa ń wá sórí ètò mi ti pẹ́. Ẹ kọ́kọ́ máa ń pe nọ́mbà tí àwọn èèyàn máa pẹ̀yìn sí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mẹ́yìí tí ì pé o SMS àbí WhatsApp ní ẹ̀mọ sẹ́ǹd tó náà lórí ètò ẹ sáré máa ń pe nọ́mbà yín.
1: Ẹ ṣe wọ́n lè pè wá sí àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. Alákọ̀ọ́kọ́ ni 08165350579 tàbí 08120627266 àbí 07086598091. Pàtàkì A-level ó pọ̀ rẹpẹtẹ.
0: Kí ni àwọn nǹkan tí ó máa mú ẹ̀kọ́ rọrùn tí ó sì mú káyé ó dùn gbé fáwọn akẹ́kọ̀ọ́ tó bá wá sọ́dọ̀ yín káwọn èèyàn lè bá mọ̀ pé ilé ẹ̀kọ́ yín èsì kọ́sọ́ngbó ẹjọ́ yé wọn o.
1: Permanent site wa là ń lò.
0: Kábíyèsí lédùn
1: báyìí. Ó dẹ̀ ní gbogbo facilities tí akẹ́kọ̀ọ́ fi lè ka ìwé láti ka láṣeyọrí.
0: Ọmọ tí bá ń gbé hostile ni o omi ń bẹ́ẹ̀ ní wà ń bẹ́ẹ̀.
1: Ṣé ti ná tó jẹ́ pé 247 solar ni gbogbo àwọn ilé à ń lò níwèé wa.
0: Kábíyèsí lédùn
1: báyìí. Àdìpẹ́ lórí iná ìjọba.
0: Gbogbo sẹ́lẹ̀sì ni olùkọ́ fún kí ni pé títà kọ́ ọmọ kọ́tẹ́ bíi mẹ́rin.
1: Tí
0: wọ́n máa wá lo AI láti máa fáwọn ọmọ nítorí ní àtẹ́mẹ́tì.
1: This is our 16 years. Ẹ̀yin náà ti tọ́ ẹni pa àṣẹ̀ṣẹ̀ mọ wá sórí ètò. So tá a bá mọ tá a ṣe ni a ti wá nǹkan mi. So tá a ti ṣe láti bi ọdún 16. So a ṣe àlejò oúnjẹ.
0: Ṣé gbogbo courses ló wà available?
1: Yes. Ó kọ́ lára tí mo fẹ́ sọ pàtàkì A-level pọ̀ gan akẹ́kọ̀ọ́ tó bá ṣe A-level kò kí ń waste bíi JAMB. So number 1 ni ẹlẹ́ẹ̀kejì kò dẹ̀ sí course tí o lè fi ṣe university. Gbogbo university káàkiri ló dẹ̀ ń gbà. Kódà yàtọ̀ sí Nàìjíríà ó lè lò lókè òkun. So ó tún wá jẹ́ kákẹ́kọ̀ọ́ kó tún good dáadáa kó wà academically sound. So akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ level wọlé wọ́n máa ń yàtọ̀ sí àwọn tó lo JAMB. So fún orí ọ̀fẹ́ àwọn tó jẹ́ pé wọn ò ṣe dáadáa ní JAMB ọdún tàbí tí máàkì tán gbà tí o lè ṣe àwọn course tán fẹ́ ṣe. This is a good opportunity for them. Láti fi jó àwọn akẹgbẹ́ wọn ní 200.
0: Pápá ìsáré bá ń ju ọ́fíìsì. Àwọlé ni
1: on the 7. Ọjọ́ kejì oṣù kẹsàn-án in 2 weeks time la máa wọlé. Ààyè péréte fún ọgbọ̀n ọmọ ló dẹ̀ wà ńlẹ̀ báyìí. Tora ti ń káàkiri kó tó di pa dọ́dọ̀ yín
0: náà.
1: Ààyè ọgbọ̀n péré fún akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ darapọ̀ mọ́ wa. Sọ́ọ̀mì la wà tẹ bá ti dórí bíríjì sọ́ọ̀mì tẹ wọkọ̀ tó ń lọ sí gbági ẹlẹ́ máa sọ ní All Motor ẹ ti rí building wa tó ga bí Coco House. Ibẹ̀ la wà tí ta fi kalẹ̀ sí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí àwọn telephone number tán lè pè wá sí rẹ̀ 08165350579 tàbí 08120627266 tàbí 07085598091.
0: So Best Option Privacy ilé ẹ̀kọ́ tó ti gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wo bọ̀ ni ẹjẹ́ ìtànà tó ń tàn ó tutù ó sì dá ẹ má dúró dọ́dọ̀ ọ̀la o àkókò ìṣúre tètè Abiodun Adewale ló kọ mi Mr. Double ìròyìn lókù tẹ́ gbọ́ ẹ̀ lẹ́mbẹ̀ ẹ kú kalẹ̀.
2: Ó ń kilẹ̀ ó ń milẹ̀ ó ń kilẹ̀ ó ń milẹ̀. ṣebí ẹ ń gbọ́ bó ṣe ń dún.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Spread your wings on Splash 105.5 FM.
5: Quick, charge of 240.
6: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: SFM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédokun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
8: Splash FM 105.5.
9: Splash 105.5 FM.
10: The best and

0: kan be ni orin hallelujah ati hosanna ko si ni kan lenu wa ni oruko Jesu Christi tori nigbati ogun ba se nigbati ide ba ja ti ara ba tu wa bo te ti le je wipe gbogbo gba lo ye ka ma korin hallelujah ati hosanna sugbon nigba yi o mo ndun ko daada mo si nse ladura pe ni oruko Jesu Christi oluwa wa gbogbo ohun to ba dabi irora ninu okan wa na ni Jesu Christi yo ba wa mu kuro mo ki yin kabo si akotun eto iwosan irora okan lati owo egbe bibeli ti Nigeria ta mo si Bible Society of Nigeria shala afi ala bayin etun ku jo meta atuti de nonu gege bi se wa eyin na si mo wipe gbogbo ohun to ba jo mo irora okan wa ohun na la ma n gbe yewo lori eto yi yala o ni se pelu irori wa ni tabi ipo ta wa nipa ti emi ni nipa ti ara ni ati nipa ohun eyikeyi ti aba ma la koja tori wipe ati fi Jesu Christi se ipilese ohun gbogbo eleyi ta nse ohun na la si muto gbogbo wa wa loni wipe ke tun darapo mo wa lori eto ka tun le jo gbadun re eto yi na lo si wa lati owo egbe bibeli ti Nigeria Bible Society of Nigeria temilade aloko ohun loruko titemi emi na si ni atokun yin lori eto yi nibi ose meji seyin eleyi ta bere akori eleyi to n soro nipa idarijin ba se le darijin are ni bi a se le darijin awon to se wa ati ba se le darijin awa gangan bo lo se rorun to nje ba ba darijin nje rorun lati gbagbe nje ta ba gbagbe nje o se se ka won eni ko tun mo de se si wa mo tabi kon tun ma sohun mi eleyi ti o tun dun wa mo gbogbo eleyi na ni an gbiyanju lati ko wa ni abala koriye to n soro nipa kini aforijin idarijin gangan siwa papa julo gege bi elesin kristeni mo nki wa kaabo le kan se sugbon aje ke agbo ere onise ranpe yi ko to di wipe a tun tesiwaju nipa awon ibere ikokun ejeji eleyi to le ma tawo tese ninu wa ta si fun eyan ara ile na lanfani lati pe sori eto eko kale
1: Christopher agbebo adiye wa ti sonu Christopher se o gbo mi agbebo adiye wa
2: Christopher esteri yawo re ati awon omo won mefefa ngbe lori ile kekere kan loni esteri ri pe agbebo adiye ati iya ewure won sonu
1: iya ewure na sonu pelu
2: lalale esteri a ma ko awon eran re sinu ile won fun abo awon eran si won yi pese eyin ati wara to to fun idile won lati je
3: esteri boya o ko tilekun daada lale anani
1: o da mi loju pe mo ti daada o
3: wo de ka koko wo nu ogba o se se kari nbe
1: agbodo ri won o bawo ni a o se bo awon omo bi a ko ba ri won
2: won wa ibi gbogbo sugbon won ko ri ewure ati adiye won
1: o daju eni kan ti ji won gbe o
2: ose n gori ose Christopher ati Esther gbiyanju lati gbe laisi wara tabi eyin to to lati bo idile won
1: a ko ni to lati bo awon omo ki na o se bayi
2: Christopher gbiyanju lati ronu eni to le gbe iwure re boya ara adugbo tabi ajeji sugbon ta ni
3: mi mu ti yi ti su mi gan ko lo lenu mi mo anilo lati wa ewure wa o kan le ra be lasan
4: Christopher arakunrin ki lo se to fajuro bayi se o ko fi sugar si ti re to ni
1: ti dudu ni ko feran ti dudu a ko si ni wara
4: ore idi ti mo fi wa ri o niyan mo ri ewure yin ti won sun mole ninu oko lambo
3: ewure wa sodo loju
4: mo mo bi ewure yin se ri o da mi loju ti yin ni
3: lambo oji ewure wa iyi bani loju depo
1: lambo o ti je aladugbo wa fun opo odun
5: báwo ni o ṣe lè ṣerú nǹkan bẹ́ẹ̀.
2: Fún ọjọ́ díẹ̀ lẹ́yìn rẹ̀, Christopher bá ara rẹ̀ jìjà kadì pẹ̀lú ohun tí yóò ṣe sí i.
3: Wo Ẹsítérì, ó ṣe mí bíi kí n sọ fún gbogbo ènìyàn pé wọn gbọdọ̀ bá Lambo dà wò pọ̀ tàbí kán lọ bẹ̀ ẹ́ wò. Ibi ó sì pa àwọn ọmọ rẹ̀.
1: Mo mọ̀ bó ṣe rí lára rẹ̀ olólùfẹ́ mi, ṣùgbọ́n jẹ́ ká béèrè lọ́wọ́ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ láti dáríji Lambo.
6: Christopher, báwo ni ọ̀rẹ́ mi?
3: Mo wà dáadáa, Samuel. Jókòó.
6: Ose. Lambo ló ní kí n wá síbí o. Ó sọ fún mi pé òun gbé ọ léwúrẹ́. Wo, ó kábàámọ̀ nípa ohun tó ṣe o. Ó sì fẹ́ kó o dáríji òun. Ṣé ó dáríji Lambo bí?
3: Ó dáa.
6: Má fi èèyàn sínú ọ̀rẹ́ mi.
3: Samuel, àwọn ọmọ wa ti wà nínú ibi fún ọ̀pọ̀ ọ̀sẹ̀. Tí wọ́n sì ń ké lálẹ́ láìsí míìkì láti ara ewúrẹ́ àti ẹyin adìẹ. Ó wá fẹ́ kí n dáríji Lambo ní kíákíá bá náà.
6: Ọ̀rẹ́ mi gbọ́, ó yé mi. Má ṣe ní ìkòrò ọkàn, Christopher. Ṣé ọ rántí pé Kristẹni ni ọ?
3: Wo, Samuel, èmi náà ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ó ràn mí lọ́wọ́ láti dáríji Lambo.
6: Ó yé mi. Ṣùgbọ́n bí o bá dáríji, ó gbàgbé pé ó ti ṣẹlẹ̀ rí.
3: Ó gbọ́ ọ, ṣùgbọ́n nígbà táyé bá ń jáyé, ìmọ̀ràn ti pé ó gbé mi léwúrẹ́.
1: Báwo ni a ṣe lè gbàgbé pé ó gbé ewúrẹ́ wa?
3: Ó sì nílò láti dá padà.
1: Àti adìẹ?
6: Ó ga díẹ̀ báyìí, ṣùgbọ́n ó ti jẹ adìẹ náà.
1: Ó ṣe kíni?
6: Ṣùgbọ́n ẹran yín sì wà lọ́dọ̀ rẹ̀. Ó lè dáyàn padà. Ẹ gbọ́ mi lódodo, Christopher ọ̀rẹ́ mi. Bí o bá ti dáríji, gbogbo rẹ̀ tán síbẹ̀ nìyẹn, ó tán náà nù.
3: Rárá, mo dáríji, ṣùgbọ́n ó sì ní láti dá ewúrẹ́ náà padà.
1: Àti adìẹ kan.
2: Lọ́sẹ̀ tó tẹ̀lé ní ṣọ́ọ̀sì, olùṣọ́ àgùntàn ṣe ìwàásù nípa ìdáríjì.
7: Ọlọ́run dáríjì wá, Jésù dáríjì wá, ẹ jẹ́ kí a foríjì àwọn tó ṣe wá.
2: Nítorí náà, arákùnrin àti arábìnrin mi, bí ẹ kò bá dáríjì arákùnrin yín, ìkorò ọkàn àti ìbínú yẹn yóò kàn máa pa ọ́ lára ni. Ẹsítérì mọ̀ pé òun sì ní ìkorò ọkàn nígbàkúgbà tí òun bá ronú nípa Lambo.
1: Mo mọ̀ pé mo nílò láti dáríji Lambo, ṣùgbọ́n báwo?
2: Bíbélì wí pé Sàtánì a máa lo ìbínú wa láti sọ wá di ẹrú ìkorò ọkàn. Láìpẹ́, yóò pa ọrun.
3: Mo dáríji Lambo, ṣùgbọ́n gbogbo ìgbà tí àwọn ọmọ mi bá ń ké fún ẹbí, inú wọn ń bí mi lẹ́ẹ̀kan sí. Ṣé abo ewúrẹ́ mi ni mò ń gbọ́ tí ń dùn? Ó ti tó oṣù kan tó ti gbé lọ, ṣùgbọ́n abo ewúrẹ́ nìyẹn, ó dájú.
1: Abo ewúrẹ́ wa nìyẹn o.
8: Jọ̀ọ́ dáríjì mi jọ̀ọ́, dáríjì mi kó o sì gbé ewúrẹ́ yìí padà. Ewúrẹ́ àtọmọ rẹ̀ náà mo kó wá dákun gbá padà.
3: Lambo, ibi pa àwọn ọmọ mi nítorí rẹ.
8: Mo mọ̀, torí ẹ̀ náà mo fi ń tọrọ àforíjì lọ́wọ́ rẹ. N tó ṣẹlẹ̀ ní pé ìdílé mi gan-an, wọn ò rí ẹran jẹ fún ọ̀pọ̀ ọ̀sẹ̀ ló fà. Mo wá rìn kọjú oko rẹ lọ́jọ́ náà, ni mo wá rí àwọn ẹran tí wọ́n rìn. Mo wò tún, mo wò sí, mo rí pé nìkan kan ò wò mí. Ó ní mo fi mú ohun tí mo fẹ́ nú wọn.
3: Ṣùgbọ́n Lambo, a ní ìfọkàntán nínú rẹ.
8: Mo mọ̀ pé mo ṣe tí ò dáa. Ṣé ó dáríjì mi? Mo mú adìẹ wá pẹ̀lú láìpẹ́ bí mo bá ti rórí ọ̀fẹ́ rẹ.
2: Lẹ́yìn ìgbà díẹ̀, Ọlọ́run ran Christopher àti Ẹsítérì lọ́wọ́ láti dáríji Lambo.
3: Ẹsítérì aya mi, jẹ́ ká gbàdúrà papọ̀. Olorun mi jowo ran wa lowo lati dariji Lambo pata pata.
1: Jowo pese fun Lambo ati idile re ki ibi ma ba pa won.
3: Amen.
1: Amen. Sugbon Christopher lati sisin lo je ki a ma mojuto awon eran wa daada.
3: Ododo lo so.
9: Idariji ni igbese tin ran wa lowo lati gba iwosan ninu irora okan. Idariji tumo si pe a de enikan sile ninu idajo won ti a si mo pe Olorun to je onidajo to pe yo se idajo to uto a ko wa igbesan.

0: bẹ́ẹ̀ ni o, ẹ káàbọ̀ padà sórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà. Tẹ́yìn bá ṣe ń yí sí ìkànnì yìí, ìkànnì splash fm 105.5 òun náà lẹ wà lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà. Ẹ̀yin náà ti gbọ́ ráńpẹ́ nípa bí a ṣe lè dáríjin ara ẹni, bó tẹ̀ sílẹ̀ jẹ́ wípé ìtàn nípa pé ó jẹ́ wúrẹ́ mi ò jẹ́ wúrẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ lè mọ wò wípé ebi eye kaakan jewure lasan ni, ṣugbọn idariji na ni idariji, ko si bo se le wuwo to lokan wa, ko si bi ese na bo se le po to, bo se le wuwo to, ani lati dariji ara wa, ka wa gangan, ka ba le ni ominira okan. E kaabo le kan si. Tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ lè pè wá sórí 0916188-7383. Gẹ́gẹ́ bí ètò ṣe ń lọ, ẹ sì lè pè wá náà lẹ́yìn tá a bá parí ètò, tẹ bá ní ohun kan eléyìí tá a fẹ́ ká jọ sọ. Àmọ́ àwọn bàbá wa wọ́n ti wà ń bí tí wọ́n mọ̀ bá wa dáhùn sí àwọn ìbéèrè ní ìkọ̀ọ̀kan ìjeje. Pastor Daniel Fárìndé wọ́n ti wà ń bí, bákan náà ni bàbá wa Pastor Sunday Ogúngbèmí àwọn náà ti wà ń bí. Ẹ bá wa kí àwọn ara le.
1: Ẹ̀yin ara le, a kí yín kú ìrọ̀lẹ́ kú dédé àsìkò yìí o. Mo gbà ládùúrà Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ láti lè dáríji ara wa, láti lè tọ́jú ara wa ní gbogbo ọ̀nà, ara nu Ọlọ́run gbà wá.
0: Àmì ni orúkọ Jésù. Pastor Ogúngbèmí ẹ̀yin náà ẹ bá wa kí àwọn ara ilé.
2: Ara ilé àti yín kú ọ̀sán lónìí, inú wa dùn pé ẹ wà pẹ̀lú wa lónìí láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ọ̀rọ̀ ìdáríjì. Pé ẹ̀yin náà sì bá wa rí sí ọ̀rọ̀ tá à ń sọ náà. So Olúwa yóò wà pẹ̀lú wa lórúkọ Jésù.
0: Àmì ni orúkọ Jésù. Ẹ sì lè máa wò wá ketekete lójú òpó Facebook ìkànnì splash fm 105.5 lójú Facebook ẹ̀yìn ẹ̀ṣẹ́ àti tẹ splash fm 105.5 Ìbàdàn tẹ bá ti tẹ ẹ mọ rí wa wò ń bẹ ketekete. Fún ọ̀pọ̀lọpọ̀ tó ní ìbéèrè tí láǹfààní láti pè, ẹ lè fi ìbéèrè yín náà ṣọwọ́ sí ojú òpó ìkànnì Facebook wa. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Pastor Daniel Fárìndé pẹ̀lú ìbéèrè kan eléyìí tó ń sọ wípé báwo ni a ṣe lè jẹ́ kí nǹkan ó dọ́gba nípa ìròrí àti àwọn àṣẹ eléyìí tó wà nínú Bíbélì nípa ìdáríjì láti ọkàn wá, pàápàá jùlọ tabánika wo ìwé Matthew orí kejìdínlógún ẹsẹ̀ ìkarùndínlógójì. Báwo ni gbogbo ẹ̀, báwo ló ṣe lè dọ́gba tó lè bára wọn mu papọ̀ tabánika tẹ̀lé ohun tí Bíbélì sọ nínú ibi tá a sọ?
1: Ẹ ṣe, n tí Jésù sọ níbẹ̀ ni pé ká dáríji ọmọdé kejì wa tọkàntọkàn, kó kúrò nínú ọkàn wa. Gẹ́gẹ́ bí a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá àti ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àti ọ̀sẹ̀ tó kọjá, ni wípé kò sẹ́nikẹ́ni tó sọ fún yín pé àti dáríji rọrùn, pàápàá tẹ́nìyàn bá ṣẹ̀wá tó kan igun. Ó pa mí lọ́mọ, ó ṣe mí léṣe, ó kọ̀ mí sílẹ̀, oríṣiríṣi ẹ̀ṣẹ̀ tí ẹ bá lè ṣe. Bíbélì sọ wípé ká dáríji ara wa. Òní Jésù ṣe wá sọ wípé a tún gbọ́dọ̀ jẹ́ kó tán nínú ọkàn wa. Bí ò bá tán nínú ọkàn wa, àwa gọlá máa ru ẹrù ẹ̀bí yẹn sọ́kàn, tí ọkàn wo máa dá wa lẹ́bi wípé ó ṣẹ̀wá, ó ṣẹ̀wá, ó ṣẹ̀wá, kò ní kúrò nínú ọkàn wa. Gbogbo ìgbà náà ni a sì máa dì sọ́kàn, tá a sì máa ronú nípa ẹ̀. Àwa la máa ní ọkàn àìsinmi. Ẹni tí ó ṣẹ̀ nígbà míì, ó lè ti mú kúrò lọ́kàn, ó lè ti gbàgbé, ó lè tiẹ̀ lè mọ́ kákún. Oríṣiríṣi ló wà. Àmọ́ àwa tí wọ́n ṣẹ̀ ní ká gbìyànjú ká wo bí a ṣe lè mú èrò yìí kúrò lọ́kàn wa, kó má di àìsàn àgọ́ ara sí wa lọ́kàn. Kò sí ọmọdé lè ṣe àgbàlagbà, àgbà lè ṣe ọmọdé. Ọmọ tí wọ́n rán lọ skúù tí ò jókòó sí skúù, ọmọ òbí tí ò rán ọmọ lọ skúù tọmọ dìmú, tàbí tọkọtìyàwó tí wọ́n jà tó sẹ pé àfi tí ó bá dọ̀run láti parí ìjà, ibikíbi tàbí ọ̀rẹ́ méjì a jọ ṣòwò pọ̀, ó jí mi lówó, ó ṣe kinní, gbogbo ẹ̀ lọ́lọ́run fún bẹ́ẹ̀ wá wípé ká dáríji ara wa, mo fe so fufu kan fun yin ti won ba de joba orun ti won la won ja awon mejeje won sere lorun apadi ni o aye na din parija won parija lorun o jesu joko lori ite lati ma se dajo eyin to gbe mi lewure eyin to pa mi ledi e eyin to je toki mi o ko mi sile o se gbogbo e de ti ti so alaye pe obirin kan wa to ni oko bi meje lesese to wan be lowo re pe ta ni o se oko e lorun jesu be lo yin pe se won gbe yawo lorun ni gbogbo awa wi gbogbo yen e mo ja di sokan gege bi oni gbagbo gbogbo aladua ati dariji eyan yo olohun fi ro wa lorun emi na gege bi elerun ara olohun fi ro mi lorun o
0: amen atemi na e seun go baba wa pastor daniel farinde e je ki e lo si odo pastor sunday ogungbemi ona wo ni didariji ara awon yoku to ba se wa ona wo lo fi le mu alafia iwosan ati ominira nipa ti emi fun awa tabi enikeni to ba dariji elomi
2: a ri pe idariji o se ko to je bi gbogbo ni ona awon to tele jesu so ti eyan ba dariji wahala nla ni sugbon ni to ba ti eyan ba ni emi idariji a mo pe ori ofe nla ni latodo olorun so ti eyan ba ti jowo eyan ni to se to jowo e fo olorun a ri pe alaafia o ma de ba eni e boyo o fe ko ko tori bibeli ti so sibe ninu we philippian lori ikerin ese keje oni alaafia olorun to ju imoran e gbogbo bi pe ko alaafia to ju alaafia lo ni ade ba eni yi so idariji o se pataki eyan gbodo ma se idariji ni ori ohun gbogbo tori pe olorun dariji wa na gbodo dariji omo ni keji ka le ni alaafia ni teyan ba se eyan to lo ni oni dariji o fe gbesan a ri pe iwo gangan lo wa nu igbekun eni e gan le ma mo po dariji un eni e gan le ma mo pe ohun to nte se o ndu e debi pe wo di ogbe enu a ma wa fun iyan don pe ni kikoro bibeli si ni ka ma gba ikoro kan loye ninu okan wa so ti a ba n se gbogbo eleyi a ri pe alaafia o de ba ara wa a si de ba ẹni tí ó ṣe wà náà ta bá lọ bá pé ó ṣe kí ní báyìí fún mi o ṣùgbọ́n ó ti tán náà nìyẹn àti gbogbo so ọkàn wa yóò wà ní kò ní sí ní ọ̀nà pé mo fẹ́ gbẹ̀san ẹni tó bá ní ọkàn mo fẹ́ gbẹ̀san ọkàn ènìyàn ò balẹ̀ ó sùn gan ọkàn rẹ̀ ò balẹ̀ yóò sì máa ṣe kí ni yóò máa ní nǹkan sí pẹ̀lú ìlera torí ọ̀rọ̀ ìlera ní ìtọ́kàn yẹn ò bá fúyẹ́ oríṣiríṣi àrùn ni ó máa wá ẹlòmíì ń gbà mí ó lérò pé bóyá ó dà pé bá ń dà mí láwọn ibà kọ́ àwọn gbogbo àwọn tá a kó lura wọn yìí náà ni ìdánilágbẹ́já jẹ́ kó ṣe lè ṣe báwọn ṣe èmi ló ṣe bẹ́ẹ̀ sí kinní kankan nǹkan so arìgbogbo eléyìí ó máa ń ní nǹkan sí pẹ̀lú ọkàn àti ìlera wa so olúwa ràn wá lọ́wọ́ láti ṣe kí ni láti jẹ́ kí gbogbo ìbáṣepọ̀ wa ta bá lè dáríji ọmọ ní kejì a rí pé ìbáṣepọ̀ wa dán mọ́rán bí èèyàn ò sí nílé gan-an pé àwọn ọmọ jẹ́rìí àwọn èèyàn tó wà ládùúgbò wa wọn ò ní gbàgbà púpà láàyè ṣùgbọ́n gbà tí wọn náà tó eléyìí ṣe ọ tọ̀hún náà ṣe ọ yorùbá máa ń pàwé wọn ní igi eléyìí wọ oyọ kúrò nínú iná tọ̀hún náà wọ́wọ́ iná yẹn ò kú so iná ayé wa ò ní kú lórúkọ jésù ẹ jẹ́ ká dáríjì torí pé tá a bá dáríjì ìparun ló máa ń padà gbẹ̀yìn ẹ̀ ìparun ò ní jẹ́ tiwa lórúkọ jésù tá a bá sì ń dáríjì báyìí ó ti fi hàn pé ẹ̀wà náà a ti mọ ọ̀nà ìgbàlà a sì jẹ́ ẹni tó gbọ́ràn sí òfin ọlọ́run ọlọ́run a máa ràn wá lọ́wọ́ so ju gbogbo ẹ lọ ẹni tí ó bá gba ìdáríjì lọ́dọ̀ ọlọ́run òun náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń dáríjì yàn.
0: Ẹ ṣeun gan. Ẹ tún jẹ́ ká tẹ̀síwájú ẹ̀yin ara ilé láǹfààní láti pè wá sórí 0916188-7383. Ẹ jẹ́ kí n tún padà sọ́dọ̀ Pastor Farinde. Kí ló dé tí ìdáríjì ṣe pàtàkì sí ìwàásù ìyìn rere àti ìgbé ayé onígbàgbọ́?
1: Ẹ ṣe. Ìwàásù ṣe pàtàkì nínú ẹ̀sìn ìgbàgbọ́ o ni ó fi dàbẹ́ ń pé ẹ bá wo ayé ní ìsìn kátẹ̀bẹ̀ láti inú ìwé ìfihàn jésù àwọn kan ń pariwo nínú ìwé ìfihàn wọ́n sọ fún ọlọ́run pé ẹ wá ń bí àwọn èèyàn pa wá ní ìpakúpa wọ́n ti ń ṣe wá léṣe.
0: Ẹ jẹ́ ká gbé ìpè iná. Hello. Hello, kúrọ̀lẹ́ o.
3: Ẹ
0: ṣeun, orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
3: Ìṣọláyà ló pè látàlẹ́ sí lọ́yẹ.
0: Ọ̀dà à ń gbọ́ yín o.
3: Ìdarí ti ṣe pàtàkì, ó máa jẹ́ kí àyọkún ọkàn ènìyàn ní òórùn.
0: Ẹ ṣeun.
3: Ọ̀pọ̀ ìṣọ́ bá ti wà nínú ìgbèkùn pò ní àtinú kó lọ dárí tí wọ́n kó lè ní ìtìmí ọkàn òbí tèmi báyìí o.
0: Ẹ ṣe adúpẹ́ inú tiwa náà dùn láti gbọ́ ohun yín. Ẹ ṣe nǹkan. Ẹ ṣe omi sísáyé ọláìyá óyá pásọ fáyìndé ẹ bá wa tẹ̀síwájú.
1: Ẹ ṣe tí à ń sọ lọ ni wípé sí ìyìn rere ìdáríjì ṣe pàtàkì láti inú Genesis ni Ọlọ́run ti bẹ̀rẹ̀ títí dé ìfihàn. Mo ń sọ lọ ní ìfihàn yẹn níbi tó parí sí àwọn kan ń pariwo sí Jésù pé ẹ gbẹ̀san àwọn tó ń gbẹ̀mí wà. Jésù ní ẹ farabalẹ̀ àwọn tí wọ́n pa nítorí ìrere ó ṣìkù. Ọlọ́ni a gbọ́dọ̀ dáríjì pé nígbà ọba di òpin ayé àwọn míì ó mọ pa onígbàgbọ́ wọ́n mọ sọ wípé Ọlọ́run làwọn ń jà fún. Ó wà nù bíbélì bẹ́ẹ̀ ìgbà ẹ̀là máa wọra wa pé ta ló nígbàgbọ́ nú ara wa onígbàgbọ́ ń pa onígbàgbọ́ ẹni tó lòun gbàgbọ́ ń ṣe onígbàgbọ́ léṣe. Nínú Genesis Adamu àti Eva wọ́n ṣẹ̀ fúnra Ọlọ́run ló tura ẹ̀ nínú tó pa ẹran tó ṣètùtù fún wọn. Jésù sì sọ nínú ìwé Jọ́hánù àkọ́sórí àwọn ọmọdé ni John 3:16 nítorí Ọlọ́run fẹ́ ayéráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pípẹ́ ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó lè ní iyè tí kò ní pẹ̀kun. Ìdáríjì ni Ọlọ́run fi pinlẹ̀ ìgbàgbọ́ tí kò sí ẹni tàbí láyé tí ò ṣẹ̀. Ọlọ́run sì ní kí Jésù kó ṣe ètùtù fún wa láti dáríjì wa. Bí èèyàn bá máa jọ Ọlọ́run in tó gbọ́dọ̀ kọ́kọ́ ní ni ẹ̀mí ìdáríjì. Mo gbà kéèyàn ṣẹ̀yìn kéèyàn tó ṣẹ̀yìn ẹ ti dáríjì. Mo gbàládùá ní gbogbo ọ̀nà ẹ̀mí mọ́ Ọlọ́run yóò dúró tiwa o.
0: Àmì àmì ni orúkọ Jésù. Ẹ jẹ́ ká tún lọ sọ́dọ̀ Pastor Sunday Ogungbemi. Báwo ni ìdáríjì ṣe ń ṣe àfihàn irú ẹni tí Ọlọ́run jẹ́? Àti pé lóòótọ́ la ní àgbọ́yé orí ọ̀fẹ́ rẹ̀. Báwo la ṣe lè ṣe àfihàn rẹ̀ wípé lóòótọ́ la ní àgbọ́yé orí ọ̀fẹ́ eléyìí tá a rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run? Àti báwo ni ìdáríjì ṣe lè ṣe àfihàn irú ẹni tí Ọlọ́run jẹ́?
4: A rí pé orí ọ̀fẹ́ tá a ń sọ yìí òun ni ìpilẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ bíbélì. Kò sí ẹnìkan tó lè sọ pé òun lòún gbọ́n tán òun lòún mọ̀ tán òun orí ọ̀fẹ́ ni gbogbo ẹ̀. Díẹ̀ la ṣe máa ń gbàdúrà fún orí ọ̀fẹ́ láti rí bí Jésù ṣe fẹ́ kí a rí. Orí ọ̀fẹ́ tá a ṣe ń sọ yìí ni kéèyàn máa rí inú rere gbà níbi tí a ò ṣiṣẹ́ rẹ̀ tàbí tá ò tiẹ̀ yẹ láti rí irú ẹ̀ gbà. Ohun tí wọ́n ń pè ní orí ọ̀fẹ́ leléyìí. So orí ọ̀fẹ́ leléyìí yàrá pé Jésù òun ti parí iṣẹ́ fún wa. A ò tiẹ̀ mọ gbogbo mọ ìmọ̀lára yẹn lọ títí ṣùgbọ́n ó ti ṣe èyí tó pọ̀ jù ń bẹ̀ fún wa. Orí ọ̀fẹ́ yẹn ló filẹ̀ fún wa fẹ́ni tó bá le wò ó. So tẹ́yẹn bá jẹ́ ẹni tó le dáríjì ó ń fi àwòkọ́ṣe bí Ọlọ́run ṣe rí sí wa. Òun náà fi hàn sí ẹnì kejì nìyẹn. Ó ti fi hàn pé ọ̀rọ̀ bọ́lọ́run ṣe jẹ́ sí wa kí ni Bíbélì sọ pé Ọlọ́run jẹ́ sí wa ó yé ẹnìyàn ni. Ṣùgbọ́n ẹni tó bá lóun ò lè dáríjì ọ̀rọ̀ Ọlọ́run ò yé. Ohun tó wà ń bẹ̀ ni dẹ́ndé ọba sì lóun gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olúgbàlà kò gbà nǹkan kan. So ẹlòmíràn sọ pé aláìláwọn tí ẹ lè dáríjì òun máa ṣe gbà kan ẹni ẹ̀gan ló ń kó rẹ̀ sínú ìgbèkùn. Ọlọ́run sì ní jẹ́ wà nínú ìgbèkùn lórúkọ Jésù. So tí ọ̀rọ̀ ìdáríjì bá ti di nǹkan tó jẹ́ pé à ń ṣe lójoojúmọ́ rí pé àwọn èèyàn náà mọ̀ pé ẹni yìí ní tòótọ́ o èèyàn Ọlọ́run ni ọmọ Ọlọ́run. So Bíbélì náà sọ ni pé alábùkún fúnlẹ̀ àwọn tó ń ṣàánú torí pé wọ́n rí àánú gbà ni. Tá a bá dáríjì eléyìí ń fi ìwà Jésù ó fi hàn ni. A rí pé lórí igi àgbélébú ó sọ pé bàbá dáríjì wọn torí pé kí ni wọn ò mọ nǹkan tí wọn ṣe. Lẹ́yìn Jésù a rí pé Stéfánù ló tún sọ rú nǹkan báyìí náà nígbà tó ń lẹ̀ lókùúta tó fẹ́ pa. So ìwé Lúkù 6:36 náà sọ oníká jẹ́ ẹni tó ń dáríjì gẹ́gẹ́ bí bàbá wa náà ṣe dáríjì wá. Ọlọ́run á ràn wá lọ́wọ́ orí ọ̀fẹ́ yìí ó wà torí abẹ́ orí ọ̀fẹ́ là wà lọ́wọ́ ẹ̀. Baba si se mbele fun a o ri gba loruko Jesu.
0: Amen. Amen ni oruko Jesu. Yara le le kan se te ba se ndarapo mo wa eto iwo so irora okan lati owo egbe Bible ti Nigeria Bible Society of Nigeria. Ohun na ni engboye esilanfani lati pe wa sori 0916188 7383. Kori eleyi ti a soro le lori lowo loni ohun na lo ni se nipa idariji bawo la se le dariji are ni kini a npe ni idariji tooto e tun je ki a tesiwaju pelu pastor Farinde oda e je ka gbe ipe ina. Hello hello oda e dakun e ma flash wa o se mo ko mun ta nso lori eto ohun ti o se pataki gidi kan ni e je ki lo pelu ibere leyi eleyi to nso wi pe kini Jesu Kristi n gbianju lati ko wa ninu adura oluwa eleyi ti o nso wi pe dare ese wajiwa gege bi ati ndari awon to sewa ji won ki lo nso nipa awon ohun ti emi mimo nreti nipa ti emi ati bi pe kini Jesu Kristi n gbianju lati ko wa nipa ese adura ye
1: pastor eko la ni Jesu n ko wa nbe yen nigba ta ba nka baba tinbe lorun o re yen pe opolopo le josin ni won le se isin lojumo ojo kan laika ta ba de beyen nti Jesus so fun ani pe ka dari jomo ni kejiwa gege bi Olorun si dari jiwa pe ki adura wa ma ba ni idena eni ti o dari jiyan ko le ri dari ji lowo Olorun Olorun lo mo nu okan Olorun lo mo idi e ti eni yen fi se to se e mo ma so fun oni gbagbo nigba mi ninu we Mati ori kerin le ni ogun ese iketala Jesu ni awon ti o ma je ni igbala ni awon to ba le fori ti de opin o sese ko je pe eni ti erin binu si gan awon orun gan lo ni ko lo don yin wo ka wo boya igbagbo yin ti eduo pe ba de yese tele ni dariji a je pe Olorun fun ara re le se si idariji o je ohun to se koko ti Jesu fi ko wa igbe kan dariji ti bi ini bi passage te ba tesi waju e ri mo pe awon mo yin Jesu wa so bere lowo Jesu pe igba melo lo ye ka wa dariji omo ni keji wa Jesu ni mi so fun yin pe ni igba adorin o ni igba adorin meje ni ke mo ka ke a jo koko ma kole ni kokan o ti semi se polu egun ni kan se ni ehn leyin yen ni awon mo yin Jesu wa paru excuse ele isoro se o Jesu wa so fun won wi pe ko soro se ohun gbogbo ni sise fun Olorun ti eyan ba ni emi Olorun nu a ni anfani a ni ori ofe lati dariji yan bo se wu ko se hato bo se wu ko se leto bi inteni yen se siwa bo se le buruto Olorun reti kadariji mo gba lanu ateyin atemi a o ni padanu ijoba orun aide ni dariji koni le wa Olorun apade o
0: amen amen amen ni oruko Jesu ke tu ye ki pada sodo pastor Ogungbemi bawo ni aile ni dariji bawo lo se nse idiwo tabi idena fun adura wa ibasepo wa tabi idagbasoke wa nipa ti emi
4: ese lotu a ri pe gange ba se n sobo lataro ni pe aini dariji o dabi arun nla to le dena ibasepo wa pelu Olorun ni ona aimoye teyan ba ni aini dariji nipa adura kokoko ri pe adura re o le gba to bo se ko gba Tolorun ba teyin to ba nsun to nji iyanu nla ni to ba gbadura tori die bayi iyanu nla ni tori Olorun Olorun gbogbo aye patapata ateni to tori bibeli so nuwe peteru keji ori keta ikeson Olorun ma nfa seyin o ma nfara bale lati ri pe gbogbo wa awasi ronu piwada ka ni ku buru loje so ti eyan ba nse nkan to ri adura ami adura dede die ko ni mo pe dede die ko n le riju be lo ṣugbọn ti e ba je n to n fi gbogbo e fo olorun to si paye okan e to mo pe to ohun na le sasise olorun to n dariji ohun ohun na gbodo dariji elomi na to si asise a ri pe to ba nse leyi adura re o le pe to fi ma gba so no l'olorun se pe ka gba won ni ka dari ese waji wa gege bi ase ndariji awon to se wa Jesu lo ko anu yan na Mark 11:25 so gbo adura wa yo je gbigba then ti a o ba lemi dariji ibasepo wa ko le damoran pelu olorun ati pelu awon eniyan ta n ba gbe pelu eyan ta jo wa no le go toko o ba lemi dariji si yawe ibasepo won o le damoran tawon obi o ba ni emi dariji pelu awon omo won ibasepo won o le damoran teyan ba ni dariji emi dariji pelu awon ara adugbo ibasepo o le damoran a si wa fun rara wa ni toro nti iwo ni emi oni un to hun ni ohun oni olorun fe ka gbe papo ko je pe ti a ba se won lowo omode o to pepe tagbalagbo wo kiregbe so ni gbogbo gba to kaluku ni iwulo ti e so ki iba pe po ko le domoran agbodo dari jira wa agbodo je ki emi ikoro ilara ko wa nu wa so mo ti e awon jo jade school ni omo ti e lo ko ra admission iwo no ri
0: Beni.
4: Eh, asiko ni gbogbo nkan sa ru so fun Olorun pe Oluwa iwo to se ti lagbaja se temi na mo do adupe o. Ma je ki lara wa, ma je ki emi koro wo be. O si to ti eyan ba lemi dariji o ma nba asepo.
0: Da. Hello. Hello. Hello, e kuro le o.
5: Hello.
0: E se oruko yin bo le tin pe wa.
5: Mr. Adebayo
0: mo se lati oni apata. E se an gbo yin.
1: pe kọlọn fun ni okan tuntun ti ofin lorun apade gege bi mo se so lekan apere e po laye dada te pe te ba feti si awon foran te awon yan ma nte jade e ri beyen pe olorun ma nde olorun ma nfe lomi lanfan lati pada waye pe pada lo o pari ija pele nikan laye o le wojo ba orun so apere e po testimony e po so ama fisa duwa ni kọlọ ma je ilọrun apade kan awon orun si okan ero lagbara olorun yo si ri ipada
0: ami loruko jesu ah se
4: so ba se nso lo teyan ba lemi dariji ibasepo o ma n baje bi rele ita se gboton yi then adura ta le gba fun ro eni be ni pe ori ofe ni gbogbo nkan ti ori ofe yan ba si me ko ti ele ko le ama struggle ni so sugbon tori ofe ba ti wa a se se fun lati se baba dariji won tori pe won o mo ti won se ko ti mo ni ko ti ye ni emi ikoro o ye ka gbe kuro then teyan ba lemi dariji inu re fun rara re inu re ma ma gbona ni sa gbogbo inu a ma daru mo so to ba re ni to da pe o se tabi nkan ti to lo bi o se fe inu re a ma daru ni a si ri pe a lemi dariji yi nkan to buru jaye ni won ni o bo se ri ni bi gba teyan wo pe eni ti inu n bi si o fe koku ohun gangan emi dariji on dabi poison fun gangan to ti mu ni ohun gan lo si dapo n dare lamu oluwa ran wa lowo ka gbe aku ninu igbekun aini dariji
0: seun kan e so je ki atesiwaju iru awon ibukun wo tabi erewo gangan lo wa nbe nigbati a ba an tele ofin eleyi ti olorun pa nipa ti idariji koda bo te tile je wipe o le lasiko mi
1: e se ibukun to wa nbe la kokko ni wipe a di omo Olorun to to eh Jesu ni a di omo Olorun ti abati lori ofe lati ma wu abi ti ohun eh ki se pe boya di omo Jesu omo Olorun direct la je ta ba de je omo Olorun Olorun a ma pese o gbogbo to ku fun wa eh ohun lo ma nfa ton ma so pe ti en ba gbianju lati gbadura titi ta dire gba ko mo yin Olorun ko mo dupe lowo Olorun pe Oluwa iwo na lo to se eh te ba wo de wo lati bere bibeli lati Genesis de ifihan awon to rire gba lowo Olorun lawon to dariji awon Joseph awon Davidi eh Davidi ti egan lo leju to mo eni to nse un gbogbo Psalm ti Davidi ko ko si bi kankan to ko ruko Saul si Oluwa ba ngbe mi e o to le ma fu Oluwa gbe mi Oluwa gbogun ta to gbogun ti mi amo ko da ruko eni kankan sibe ko ko le nigba to ti etun wa gbe pe Saul tuku be lo to be sin sofo tokan tokan lo fi kedun pelu e ibukun o po nbe o eyan Olorun o toju eyan yato leyin yen ni pe ti Olorun ba gbe yin nija lekan ri pelu en ti o se yin e ni try lati mo gbeson fun rara yin mo e ri mo pe Olorun atun gbeson te pe yin gan letun ma kaanu fun gbogbo baba dariji won tori pe won mo ti won se won mo ti won se na amon gba ti Stephen ri ti Jesus ri mo pe iya ti mo je yi mo poju don fi so be ibukun wa nbe o anfani rere si wa nbe aromodo mo eyan yo si gbadun e ninu Deuteronomy ori keje ese kesan Olorun so pe enikeyin to ba tele ase ohun to tele rin ajo aye ohun egberun iran eni be ni o gbadun e ni o gbadun Olorun Deuteronomy ori keje ese kesan lo so be egberun iran Olorun mo toju loruko Jesu mo yo toju wa o a je ola Olorun pe o
0: amen amen ni oruko Jesu bawo ni ka se fese tabi ka gbe igbese nigba ta ba ri wipe ati se eyan ta si mo wipe o dun eni na dokan gangan bo yala momo ni o tabi o se si ni o iru awon igbese wo lo ye ki a gbe ni lasipo bayi
4: e se olotu a ri pe niwon ba gba ti a ba so pe eko Olorun ye wa ta si ti se eniyan ta mo pa se a ni awon igbese lati gbe a gbodo wa nibi pe ka ma to yin bo npe ni rationalize ka ma so pe sebi lagbaja na se ru e kini kan ko se kini kan se kini eyan gbodo ori pe kini o ohun o ma justify pe ohun to se leyan o ti lo na ni eje ka fo a gule fo o to eni e gbodo gba pe o to mo ti se eni yi o se eni yi o si gbodo mo pe yes ise wa fun mi lati se lati ri pe ibi ti o wo yi o to pada so o to ba si ri pe ise wa fun lati se o gbodo se tan lati se kini o lati lo toro idariji ko si to lo toro idariji yo ti ma bebe fun idariji lodo Olorun Oluwa fowo to kan re fowo to kan tebi na ori ofe ni gbogbo e tolo ba fi ori ofe si a se se then any else gbodo se kini o lati se atunse to yin bo npe ni reconciliation restitution gbogbo e to ba se restitute e to ba se se atunse a sa atunse ele ti a se gbodo se to tori pe ise ibani laja l'Olorun pe wa si ta ba ti se ni to gbo to nje ni olutele Jesu Christi Olorun fe ka bara wa laja o si Jesu fe ka na ko ba Olorun laja abi se understand so ka ki jamo wa laarin wa mo so un lele yi then ka si se kini ka ko ninu ka ko pe inu nkan kini ti mo se yi o eko wo lo ko mi eko wo ni mo le mu lo gbogbo ru eleyi ko si nkan to sele si yin le to sele se eyan laye teyan le kokan to ko nu e lo yinbo so pe anything that hurts there is an information in it so Olorun a ran wa lowo a fun a lori ofe ori ofe sa ohun ni so ta ba se gbogbo eleyi o ma nje kon mo pe yes awon dagba sokere inu emi a kan je eni to lo church laso to nlo to nbo so gbogbo Olorun se kilosi kila awon ta se o to pe mo se asise looto ma binu mo lore kan to je pe in fact lenu se iya yen ye ko po gan tori won gba mu Olorun o bayi ni ẹni ẹ bó ṣe sọ pé ó sì kọ ó ní voice note ẹni kó ṣe play to play fun tán tó gbọ́ ó ṣe má bínú jọ má bínú kò tí ẹ rẹ́dí pé ọ̀gá ni mí pé kí ni ó tà ń bẹ̀ náà tẹ́bárí lónìí wọ́n ń gbádùn ara wọn bíi torí ṣùgbọ́n ẹlòmíì pé ẹ ṣe bọ́ ga ní ọ̀gá mi náà mo lè ṣe ní orí gbẹ́gbẹ́ go to hell irọ́ ó ní kó má bínú kò sì bínú. Olúwa ràn wá lọ́wọ́.
0: Àmì àmì ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí ìbéèrè eléyìí tí yóò jẹ́ bí àmúrelé òun náà ni wípé báwo ni kí là ń pè repentance
4: ìrònúpìwàdà
0: ní tòótọ́ báwo ló ṣe máa ń rí àti wípé báwo gangan láṣe ṣe àfihàn rẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu wa tàbí nípa ìṣesí wa.
1: Ẹ ṣe ní ìrònúpìwàdà ó jẹ́ ohun tó dára láti ṣe àtúnṣe ni wípé tọkàntọkàn ká má tún ṣe tá a ṣe mọ́ pàápàá láàrin lọ́kọláya láàrin ẹbí láàrin ojúlùmọ̀ tá a bá ń sọ̀rọ̀ ìrònúpìwàdà ni wípé pàápàá wa èèyàn mo sọ́rí ó tún ṣe nǹkan kan náà lẹ́ẹ̀kejì ó tún ṣe mo sọ́rí ó tún ṣe lẹ́ẹ̀kẹta ìyẹn ò ń ṣe ìrònúpìwàdà. Ìrònúpìwàdà ni pé n tí mo ṣe tó dùn ẹyẹn láìmì tún dọ́rú ẹ̀ wò mọ́ ẹja mo sọ́kàn pàápàá láàrin ẹbí láàrin ìjọ ọlọ́run ẹ mọ́ jẹ́ kí a máa ṣẹra wa agbára ọlọ́run yóò dì wá mú ọlọ́run tí ń dáríjì wa yóò dáríjì gbogbo wa o lórúkọ Jésù ẹ̀mí àìní dáríjì kò ní ràn wá lọ́run àpáàdé o ẹ̀mí kẹ́mi kò ní ràn wá lọ́run àpáàdé o ara nà ọlọ́run gbà.
0: Àmì àmì àmì ní orúkọ Jésù àti rí wípé lórí ti ìdáríjì ìbí náà ni yóò rọkẹ sí nígbà tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún mú àkórí mi eléyìí tí yóò tún tọ́ wa sọ́nà nípa ìgbé ayé wa àti láti jọ̀wọ́ ìrora ọkàn wa sí ẹsẹ̀ Jésù ẹsẹ̀ àgbélébùú ṣùgbọ́n ẹ sì lè pè wá síwájú sí pẹ̀lú nọ́mbà yìí 0916188 7383 kò sígbà tẹ́ pè wá tí a ní dá yín lóhùn. Ẹ ṣeun gan bàbá wa pastor Daniel Farinde àti pastor Sunday Ogungbemi ọlọ́run á túbọ̀ sọ agbára yín di ọ̀tún. Temilade Aloko òun náà lórúkọ títèmi ó tún dijọ́ mẹ́jọ tí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ó dàbọ̀.

0: Splash FM 105.5.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdo.

0: Let this August be your season of harvest for cash year. Season where you go pack money tire. Left, right, center. Money go the enter your hand. You go there wonder say what thing happen.
1: What thing happen?
0: Daily payment day. Steady weekly cash pot. Everything on point. Oh yeah, now my people. Join the community of winners this August as you go the play cash year. And of course, as you go there, wait till that special call. We go tell you say you don't cash out. To play for Splash FM, now star 347, star 1004, star 1#. If you want play on top Lagilu FM, now star 347, star 1004, star 2#. You fit to play safe for our website, www.cashier.ng. Remember, send our your state gaming board, 9 license this cashier. And you must not reach 18 years and above to fit to play cashier. Shorty cashier.
2: Ite meji omi orogbo lemon sibi edukan ati iyo.
3: Ki lo npo po? Ki lo de ti eju se ku gbogbo ile bayi?
2: Apopo si mo fi fo eyin mi ni o. Mo fe dabi e.
3: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re funfun lona adayeba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. A se pelu eru adayeba ti o je ki eyin re funfun ati omi orombo lemoni ti o fo eyin re jile. Epsodent Charcoal Eru Adayeba eyin funfun dada.
4: Charlatan owe owe.
5: Don't let malaria make you miss the moments that matter. Use Charlatan, a doctor-recommended anti-malaria that contains artemether plus lumefantrine. Charlatan comes in convenient doses for various body weights and is also available in cherry-flavored dispersible tablets for children. Charlatan from Shalina Healthcare is endorsed by the Nigerian Medical Association. If symptoms persist after 3 days, consult your doctor.
6: Charlatan,
5: knock out malaria in 3 days.
7: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rodun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugba agbaye bi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication ati educational management. Boyo sese pari ilewe girama
8: tabo lendi NC HND A-Level to sife wole pelu direct entry.
7: O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja. Ni Badan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikan ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So a fojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
9: Òkè Ìbàdàn lẹ́ ń bọ́ lórí Splash 105.5 FM.
10: A kí gbogbo wa kú déédé àsìkò yìí, a sì ń kí níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa. Àlejò mi, àwọn náà ni Olóyè Ifálérè Ọ̀dẹ́gbẹ̀mí Ọ̀dẹ́gbọlá tí wọ́n jẹ́ Àràbà tilẹ̀ Ìbàdàn. Sherry, we pe gbogbo Ibadan ni mo gbe wa sori eto baba wa e ba mi ki awon ara ni
11: mo ki onile mo ki alejo mo ki wa kaakiri agbalaye gbogbo bi te tin gbo wa te tin wo wa oruko mi lakotan ni Araba Ifálérè Ọ̀dẹ́gbẹ̀mí Ọ̀dẹ́gbọlá keji ti mo je Araba olusese ile Ibadan
10: e pe baba o
11: e ku dede asiko yi
10: aforubo ye o
11: gbogbo ato asore ori
10: abi bo na se mo
11: bi o se ki baba lawo
10: aforubo ye e seun gan inu mi dun pe mo ni anfani lati bayin soro lori eto oke Ibadan tori eto yi o je wa logun gan be ni mo si mo pe gbogbo ile Ibadan na ni eto yi o je logun sugbon amara ile wa fe mo yi dada a le ma gbo Araba tile Ibadan a le ma gbo baba Ọ̀dẹ́gbọlá ṣùgbọ́n orúkọ yín na ń gbọ́ àwọn míì mọ̀ yín nípa ti ojú ṣùgbọ́n a ti máa ṣe bọ yín àti kékeré yín àti gbogbo ẹ̀ wọn láǹfààní láti mọ̀ bí kò ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹ jẹ́ káwọn ara ilé mọ̀ yín.
11: Abi èmi Àràbà Ifálérè Ọ̀dẹ́gbẹ̀mí Ọ̀dẹ́gbọlá kejì ní Agboolé Alápẹ̀ nílùú Ìbàdàn.
10: Agboolé Alápẹ̀
11: ni Agbéni nílùú Ìbàdàn. Mo lọ ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi ní Ẹlẹ́nu Ṣóńṣó níjọba ìbílẹ̀ Èdó. Ṣùgbọ́n nígbà tí mo wà ní ìwé kejì alákọ̀ọ́bẹ̀rẹ̀, Ifá pè mí wálé pẹ̀lú àwọn ìdí kan.
10: Ìwé kejì alákọ̀ọ́bẹ̀rẹ̀
11: primary 2. Ìgbà tí Ifá pè mí wálé láti wá kọ́ ẹ̀kọ́ fa, ó fà mí lé ọ̀gá mi lọ́wọ́ ọjọ́ àwo Ọlágídé Ajao ní Agboolé Ọmọ ní Fọkànbàdàn. Mo kọ́ ẹ̀kọ́ yẹn lọ, ìgbà tó di 1973, bàbá náà sọ́sùn, ìyẹn ni kò síwọ́ ọ̀sẹ́. Mo bá ẹ̀gbọ́n mi ọjọ́ àwo Àkànní Ọdẹ́gbọlá lọ sí ìlú Korodú, mo tó ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. Ṣùgbọ́n ìgbà tó di 1976, mo padà wá sí Ìbàdàn pẹ̀lú ìdí kan mìíràn. Ìgbà yìí ni bàbá mi wá fà mí lé bàbá mi tó jẹ́ ọ̀gá kejì Akin Adé Ayọ̀ Adé lọ́wọ́ láti máa kẹ́kọ̀ọ́. Mo kẹ́kọ̀ọ́, ìgbà tó di 1982, mo wá ní ìrírí nípa bàbá mi pẹ̀lú àwọn àlejò tí wọ́n gbà tí wọn ò lè bá sọ̀rọ̀. Tó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì lè ní tí ì gbọ́, bàbá ò gbọ́, ẹ̀gbọ́n mi ti ń bá wọn interpret, ìyẹn ti lọ sí polytechnic. Ó jẹ́ kí ìgbàlejò ọjọ́ náà ó dàbí nǹkan. Mo wá jókòó wò pé tèmi náà bá nírú àlejò báyìí bóun mo fẹ́ ṣe. Ó wá mú mi lọ ka Ẹ̀ṣà Mọ́rà ní Agbo Study Center ní UI nílẹ̀ Ìbàdàn. Ibẹ̀ ni mo ti lórí ọ̀fẹ́ láti ka ìwé mẹ́wàá. Ìgbà tí mo wá kàwé mo yọrí ẹ̀ ní 1986. Mo sì di ọ̀gá ara mi ní 1984. Tí mo dádúró láti máa ṣe iṣẹ́ Ifá. Ní ẹ̀yìn ikú bàbá mi ní 1989, mo kúrò nílé. Láti ibẹ̀, ilẹ̀ Ìbàdàn náà mo wà ní Olúńlọ́yọ̀. Ibẹ̀ ni mo ti di ẹni tó tò fún oyè ilẹ̀ Ìbàdàn. Ní 1982 ni mo bẹ̀rẹ̀ sí tò. Ṣùgbọ́n tó di 2008, mo kọ ìwé. Mo pe àkọlé rẹ̀ ní ìwé mímọ́ Ifá Àdìmúlà Ohun Ẹni Olódùmarè. Ṣùgbọ́n lọ́jọ́ náà owó tá mi lọ́wọ́.
10: Ní 2008.
11: Ní 2008. Owó tá mi lọ́wọ́. Mo ti kó débi náà. Bó tilẹ̀ jẹ́ pé ilé alábàdà ni mo kọ́ ń gbà náà.
10: Ẹ̀wọ̀n alábàdà.
11: Ilé jùsí mi jùsí ọ. Ṣùgbọ́n mo ti kó débi. Àmọ́ síbẹ̀síbẹ̀ owó ṣòjòrò. Mi ò rówó fi tẹ̀wé òun. Mo wá wá ẹni tí ó ràn mí lọ́wọ́. Ẹni tí mo rí wá jẹ́ afẹ́ajẹmọ́fìá yóò ti fún ni ló kò dí ọ̀pẹ̀rọ. Ó ní ìwé yìí tóbi ju ká pé inú ọpọlọ kan ló ti jáde lọ. Ló bá gbé orúkọ mi kúrò lẹ́yìn ẹ̀. Mo béèrè lọ́wọ́ Fá kí n bẹ́ ni ìjà ni kí n pè lẹ́jọ́ ni òní rárá. Gbórúkọ mi ò ṣe ní wọ́ọ̀kùn ni kí n mójútó kí n mọ́ bàjà rárá. Mo jọ ẹ̀ sí. Mo wá tẹpẹlẹ mọ́ àti ṣe ìwé yìí padà. Mo wá lórí ọ̀fẹ́ láti ṣe padà ní 2014. Tí mo pe àkọlé rẹ̀ ní ìwé mímọ́ Ifá Ẹ̀sìn Àkọ́dá Olódùmarè. Bákan náà, mo ṣe ìwé ìbágbépọ̀ tọkọtaya ní 2014 yẹn náà.
10: Ní ìlànà ti Ifá ìbílẹ̀.
11: Ìlànà ìbílẹ̀ ni, ṣùgbọ́n ohun tí ń ṣẹlẹ̀ náà ni Ifá sọ̀rọ̀ nípa ẹ̀. Pé n tó mú mi ronú kan bẹ̀ ni wípé mo rí pé ìpínyà láàrin ọkọ àti ìyàwó ó ń kó wàhálà bá àwọn ọmọ tán bá bí. Ní oríṣiríṣi ọ̀nà tọmọ yẹn bá gbé pẹ̀lú bàbá rẹ̀, ó ṣeé ṣe kó má mọ oúnjẹ ilé tọ́jú ńgbà míì. Tọmọ bá gbé pẹ̀lú ìyá tó jẹ́ kó gbé lọ sílé ọkọ míì, ọkọ tó gbé lọ bẹ̀ lè fẹ́ mú gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Ọmọ lè ní bàbá ń bá ń wí jù. Ìyá lè ní kọ́ ọmọ pa o, ọmọ ìjọba ní o. Láti ibẹ̀ lọ, irú ọmọ bẹ́ẹ̀ ó lè kù díẹ̀ káàtó. Ló jẹ́ kí n kọ̀wé ìbágbépọ̀ tọkọtaya. Wípé tá a bá mọ̀ wá ara wa, tá a ní sùúrù, tá a tẹríba, tọkọ ò ṣàgbèrè, tíyàwó ò ṣe sìnà, tí wọ́n gbọ́ra wọn yé, ìpínyà ò ní sí. Ọmọ náà yóò sì lè dàgbà sínú ìfẹ́. Nígbà tó di 2019 November ni mo di arabalẹ Ibadan. Lẹ́yìn ìgbà yẹn ní 2021 mo tún wá kọ̀wé ọ̀kan náà kọ́.
10: Ọ̀kan náà kọ́.
11: Lagidi àti Iha wọ́n jọra wọn ni wọ́n yìí sànrẹ́ ìkan náà. Èso àti Sàtánì kì í ṣe ìkan náà. Àmì àtàṣe ọ̀kan náà kọ́. Bó ṣe lọ.
10: Ẹ ti mọ gbogbo ẹ̀ mo máa ń gbà tó báyìí. Ẹ ṣeun gbọ́tọ̀ ẹ̀yin ara lé ní Ṣókí òun náà ni bàbá ni wọ́n bá wa fi ṣe. Bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé nígbà tá a bá tún tẹ̀síwájú ó ṣeé ṣe ká tún máa mẹ́nu ba àwọn nǹkan kan. Àṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìlú Ìbàdàn. Irú ìfẹ́ wo gangan lẹ ní sílùú Ìbàdàn?
11: Ìfẹ́ tí mo ní sí Ìbàdàn pọ̀. Lọ́nà kìíní ẹ rí pé gbogbo bí mo ṣe rìnrìn àjò mi. Ẹlòmíì wọ́n sọ pé rere ò sí nílùú bàbá rẹ̀. Ṣùgbọ́n bí mi ṣe ń lọ, mo lọ sí South Africa ní 2015. Ọjọ́ tán fún mi ò pé tí mo fi padà wálé. Amala kọ́. A ti parí prógrámù tá a bá lọ lọ́jọ́ kẹjọ. Àwọn aráalé ń pè mí lemọ́lemọ́. Ìlàlejò mi lọ́hùn. A kàn ń sùn, à ń jí náà ni wo jẹ́ nǹkan rí ìlú bàbá mi
10: jáde.
11: Àjọ̀dàbí ilé. Ẹ rí i pé olódùmarè fún Ìbàdàn lóore ọ̀fẹ́ tó pọ̀. Òjò wa ń rọ̀ lásìkò òjò, òòrùn rọ̀ lásìkò ẹ̀rùn, gbogbo nǹkan lọ déédéé. Àtònílé àtàlejò tó bá wà ń Ìbàdàn gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ méjì ti fi lélẹ̀. Tí ọba ti sọlẹ̀, yóò gbé Ìbàdàn sí rere.
10: Ọ̀sẹ̀
11: méjì ló fi sílẹ̀ bẹ́ẹ̀.
10: Ẹ ṣeun gan. Ṣùgbọ́n kí ni nǹkan náà tí ó mú láyà yín jùlọ nípa ìlú Ìbàdàn?
11: Tó mú mi láyà mi jùlọ náà ni ìdàgbàsókè àti wíwà lálàáfíà. Tí ìlú bá wà lálàáfíà, gbogbo nǹkan ni ó mọ̀ dàgbàsókè. Gbogbo nǹkan lè yóò ṣe nínú rọrùn. Yorùbá ní bẹ́ẹ̀dì ọba dùn bí ìgbẹ́ nílùú rí. Nígbà tí ìlú bá ti dùn, tí nǹkan lọ déédéé, tí ò sì jẹ́ ẹ̀sìn, tí ò sì jẹ́ ẹlẹ́yàmẹ̀yà, gbogbo nǹkan ó mọ̀ dà.
10: Bẹ́ẹ̀ni, ẹ ṣeun gan. Ṣùgbọ́n nígbà ìwé yín nílẹ̀ Ìbàdàn, bó ló ṣe rí sí àsìkò tá a wà yìí?
11: Ìgbà ìwé mi nílẹ̀ Ìbàdàn, kò sígbà tí kò dùn. Ìyàtọ̀ bá kọ sí kálukú ni. Torí wípé bá a ṣe ń pariwo ọlọ́pàá, ọlọ́pàá máa ń kó róga ńgbà náà. Ṣùgbọ́n gbogbo òmúra òde òní ò sí ńgbà náà. Ká múra kọ́kọ́ ọmọ lọ kọ́ máa yẹ ṣòkòtò lẹ̀bi ẹni tọ́lọ́pàá tì mọ́lé. Kò sí ńgbà náà. Bí èmi bá ń jáde láti ilẹ̀ mi, aṣọ abínibí mọ́ mi lára púpọ̀. Wọ́n wẹ̀wù ń dèfìlà. Ẹ rí i pé tí ẹ bá ń kó róga, tọ́lọ́pàá gan bá ń wẹ̀ ní ibi. Wọ́n kọ̀kọ́ wo ìmúra sí ẹ̀. Bó ló ṣe ṣerun? Bó ni ṣe ń rìn? Sẹ́nu ẹ̀ dúdú ni àbí bọ́lọ̀ ń ṣe dá lọ́wà? Gbogbo ẹ̀ ni wọ́n wò mọ́lá. Tẹ́dà bá ti rìnrìn ọmọlúàbí. Ìdààmú ò sí Ìbàdàn.
10: Ẹ ṣeun gan, inú mi dùn. Ẹ̀yin aráalé, òun náà lẹ ti gbọ́ ìlú àlàáfíà òun ni ìlú Ìbàdàn. Àwọn bàbá wa sì ti sọ wípé ẹnikẹ́ni tó bá wá sílẹ̀ Ìbàdàn tó bá ti tẹpá mọ iṣẹ́ ó ti di dandan.
11: Yóò rọ̀ wọ́n.
10: Àbí torí ẹ̀ ló ṣe máa ń ní Ìbàdàn gbónílé.
11: Ó sì gbé àlejò náà bẹ́ẹ̀ ni.
10: Ṣé odù fani?
11: Ọ̀sẹ̀ méjì náà ló ní yóò gbónlé yóò gbàlejò.
10: Ẹ ṣeun, mo sì ń bọ̀ wá bẹ́ẹ̀ náà. Ẹ jẹ́ nǹkan lẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá wá sọ́dọ̀ yín. Kí ni ìtumọ̀ àràbà nílẹ̀ Ìbàdàn? Kí ni ojúṣe yín nílẹ̀ Ìbàdàn?
11: Ẹ jẹ́ kí n lọ sínú òtù àméjì. Ifá ni Aharaba ni bàbá, Aharaba ni bàbá, ẹni Abálàbà ni bàbá, ẹni Abáwájú tó bàbá ẹni ṣe. Bífáràbà pàtàkì jí Solúwo Sálúayé. Abùfáràbà pàtàkì jí Solúwo Òde Ọ̀run. Ta ni bàbá ìríwò? Àràbà ni bàbá ìríwò. Àràbà ni bàbá fún gbogbo oníṣẹ̀ṣe nílẹ̀ Ìbàdàn. Tí ẹ̀dá bá wá fẹ́ dé ipò àràbà, ìgbésẹ̀ tí ó gbé ó gùn díẹ̀. Àràbà àti gbogbo òjò yìí á bẹ̀rẹ̀. Wọ́n ní olóyè mẹ́ta mẹ́ta lẹ́yìn. Wọ́n á ní ọ̀tún, wọ́n á ní ojúgbọ́nà, wọ́n á ní káwo lẹ́yìn. Tí èèyàn bá fẹ́ jẹ oyè àràbà Ìbàdàn, àdúgbò rẹ̀ ni wọ́n kọ́kọ́ fà lílẹ̀. Bí wọ́n ṣe máa fa àrò lélẹ̀ fún ipò ọba. Tí wọ́n bá fà lílẹ̀, yóò ṣe wá lọ tò láti òòṣà olè Ìbàdàn. Tó bá ti tò, ni wọ́n mọ̀ wá tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ kí ó tó dé ipò àràbà. Ojúṣe àràbà wa pọ̀. ìjọ tí àràbà kan bá ti sílẹ̀wọ̀ ọjọ́ náà ni wọ́n gbé ifá ọ̀sẹ̀ méjì tí wọ́n fi tẹ́lẹ̀ ìbàdàn dé ilé akọ́dá tọ́jẹ́ gbákejì ẹ̀. Tí wọ́n bá ti
10: ní
11: gbákejì àràbà tí wọ́n bá ti gbédélé rẹ̀ ìyẹn ò ní pé o ti di àràbà o ọ̀pá àṣẹ ni wọ́n gbé fún un. Olúbàdàn ni yóò fi jẹ nígbà tí Olúbàdàn bá ṣe tán. Bí ìgbà tó jẹ́ pé ọba lọ gba ewé nílé Lábọ́sídé ọbọ̀ sọ́dọ̀ àràbà nílé ifá ọ̀sẹ̀ méjì Adélade tó bá wu gómìnà tó fẹ́ fún ní ọ̀pá àṣẹ àlẹ́ṣẹ́njọ́ kan náà bó sì fẹ́ dájọ́ míì sí ọjọ́ tó bá mú yóò mọ̀ ṣayẹyẹ ṣùgbọ́n ọba ó ti dé ipò bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbígbé ọ̀sẹ̀ méjì délé àràbà Ìbàdàn. Bọ́sẹ̀ méjì bá ti délé àràbà Ìbàdàn gbogbo ojoojúmọ́ ayé iná tọ̀sán tó rúbáyìí látàn lẹ̀ ní yàrá àbí tí ọ̀sẹ̀ méjì bá wà. Níjoojúmọ́ a gbọ́dọ̀ máa pa obì gidi méjì méjì fún ifá. Ọjọ́ mẹ́sàn-án mẹ́sàn-án a gbàlejò gbogbo awo ilẹ̀ Ìbàdàn tí wọ́n wà sílé àràbà.
10: Nílẹ̀
11: Ìbàdàn wọ́n jẹ wọ́n mu. Ní ìtàdógún a dàfá ọ̀sẹ̀ méjì kí ní bọ̀ wá sílùú Ìbàdàn ní nǹkan rí bó ni ó ṣe wọlé. Burúkú wo ní bọ̀ kí láṣe tí òfin ní wọlé láfi bì dànù gbogbo ojúṣe àràbà nu. Ojúṣe àràbà dúró lórí wípé báwo ni ìlú ó ṣe máa lọ létòlétò tí ò ní dàrú. Bí nǹkan kan bá sì ń bọ̀ ìfọ́ sọ fún tó bá ti sọ fún yọ́n sàdé sọ ìtọ́ bá kan Olúbàdàn fún kábíyèsí. Nǹkan báyìí báyìí wọ́n ní bọ̀ ntáṣe tí òfin ní wá ni o. Fún bí àpẹẹrẹ bàbá mi ló wà ní àràbà nígbà tí 1977 àbí 78 ni omíyalé wọlé. Bá a ṣe dáfá níjọ náà ó bọ́ sí ọjọ́ Àbámẹ́ta. Èmi ni wọ́n rán lọ sílé ọba Akínbíyí. Ìpè kábíyèsí Ifámọ̀ ní ogun àdájà kan bọ̀ Ìbàdàn ká tọ́jú orúkọ ká tọ́jú 6000 bí nǹkan ni wọ́n pè níjọ náà. Mo sì lọ jíṣẹ́ fún bàbá kábíyèsí ní orúkọ ní ọ̀wà gba gbogbo Ìbàdàn ní ogun àdájà. Tó bá di Monday a sọ fáwọn ìgbìmọ̀ Olúbàdàn. Ṣùgbọ́n ó dàbí pé ọjọ́ Sunday lomíyalé ṣẹlẹ̀. Gbogbo ohun tí mo ṣẹlẹ̀ nu. Babaláwo ò sì gbọ́dọ̀ jíṣẹ́ ń tí ifá ọ̀ràn. Torí tí Olúbàdàn ọjọ́ náà rò ní wípé ogun àdájà ń bọ̀ Ìbàdàn orúkọ ni yóò wá gba Ìbàdàn kalẹ̀ pé ń tí awí yẹn kéré. Ṣùgbọ́n ifá ò gbọ́dọ̀ bí ìsọkórùkọ ni kẹ́ ẹ mú wá kí bẹ̀rẹ̀ àràbà wá torí ẹ̀ lọ jíṣẹ́ màálùú. Odùfá kan sọ fún wa pé ṣátásálángà lọmọ kékeré sọwọ́ yọ kókó lórí ilé lọ̀lọ̀ sílọ̀ sílẹ̀ àwọ̀ ìrìnsè òkè. Adé Afákápò lókè ìpọ̀rí ìhun ò tún gbé mọ́. Gbogbo tóun ṣe òkè ìpọ̀rí ìhun ò gbé hùn. Wọ́n wá ní kọ́tọ́jú Abuade. Wọ́n ní n tí ń dùn jù yín lọ wá lọ ra ewúrẹ́. Wọ́n ní ṣé bó ṣe ń ṣe ní òfin ni ó gbé ọ. Ó ní mọ̀n bá rí pé ire rẹ ti ń bọ̀ àdọ́ rẹ. Ìdènà kan ló dé lọ́nà. Àwọn sì rí wípé eku ní ọgbà tí ó fi kú o. Ọ̀run mi lọ́ọ́ dùn bí kan yóò sì mekú lọ́wọ́ pé àwọn eku rèé o. Bí ìgbà tí ikì bá rí obì yóò ti gbàgbé pé òun dínà kan mọ́ ọ ni. Yóò sì sáré wá gba eku. Kó tó gbé eku tán ire rèé o ti kọjá sọ́dọ̀ rẹ̀. Tó nídìí èyí orúkọ lásán ló kéré lójú ọba Akínbíyí Tómiyalé fi wọlé. Ẹ wo iye ẹ̀mí tó gbé lọ. Báńbáń ni ipa tí àràbà máa kó Ìbàdàn. Ètò bá sì jẹ mọ́ ọba a lọ fún Lábọ̀. Ètò bá jẹ mọ́ ká ṣe fúnra wa a ṣe fúnra wa.
10: Ṣùgbọ́n ipò àràbà yìí ṣé bó ṣe wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni àbí Ìbàdàn
11: nìkan
10: ló wà?
11: Káàkiri ilẹ̀ Yorùbá ló wà ṣùgbọ́n ìdálù níṣèlú egun ni gbowó òde òṣogbo. Ibòmíì bẹ́ẹ̀ rí ifá tí mo kì í lẹ́hun. Yáfáràbà yóò jolúwo òsàlú ayé agbófáràbà yóò jolúwo òsàlú ọ̀run. Ìlú mi wà olúwo wọn máa jẹ olúwo onífá ní àràbà wà tó bá jẹ olúwo tó nífá. So bí àárín ṣe rínu ṣùgbọ́n ìlú kọ̀ọ̀kan náà ló ní ìlú mi wà wọn máa tó débẹ̀ ni. Ìlú mi wà ìdílé ní máa jẹ àwọn ẹ̀yà tọ̀tọ̀ wà bẹ́ẹ̀
10: ni. Ṣùgbọ́n ẹ wá jẹ́ ká wò ní ayé ìsìn tó yẹ wípé oríṣiríṣi la ṣe ń rí àwọn tí wọ́n ń jọba.
11: Bẹ́ẹ̀ni.
1: irú ojúṣe yín tẹ sọ yìí bó ṣe ṣe pàtàkì tó ní gbogbo ilẹ̀ Yorùbá èmi ti sọ pé lẹ́ẹ̀bàdàn nìkan
11: ó yé mi
1: bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé bàdàn à ń sọ̀rọ̀ mi
11: bẹ́ẹ̀ ni
1: ọlọ́run fi jẹ́ ká rí bi kí nǹkan kan wá kí n fa sọ̀ kankan fún
11: mi ẹja ṣe báyìí o kí nǹkan báyìí mọ́ bá ṣẹlẹ̀ o.
1: ó wá jẹ pé àwọn tó wà nípò ọba òun ṣàwọn tó jẹ oníṣẹṣe tàbí
11: sí òun tó faramọ́ṣẹ́ ṣe tí ọ̀fẹ́ gbọ́ kò sí ní tàṣe sí ju pé a mọ̀ wúre kí ọlọ́run rọ̀ wọ́n lọ́kàn a mọ̀ wúre kọ́lọ́run rọ̀ wọ́n lọ́kàn torí wípé ọ̀pọ̀ àwọn ọba tí ń ṣe bálàbúlù bí àṣà ààrẹ wa bí àṣà ààrẹ wa ọ̀nà ibi tí wọ́n bá débẹ̀ níjẹ́ wọn ò ṣe bẹ́ẹ̀ èké dáyé àṣà àdápòmù ọ̀pọ̀ àwọn tí wọ́n fi jọba kànpá ni ìjọba ń lò níta fi lè fi gbogbo ẹnu sọ ni pé àti rọba tó sọ pé gómìnà ló fi ń jẹ táwọn afọbajẹ gan tó jáde pé ọtọlẹ ni àwọn fẹẹ fi jẹ n bò sì jẹ pé gómìnà ni ó sáàyìn ẹni hàn bá fà lílẹ tí gómìnà ti a sọ pé n tó hàn fẹ ni nídìí èyí ibi tí wọn bá jọba wọn ló ń da nǹkan ru ẹni tó bá tọ bó ṣe yẹ ọtọ àwọn ibì kan bẹ tó yẹ kọba ó débẹ àwọn ibì kan bẹ tó yẹ pé a ṣe a lọ fọba lábọ ni ẹni tó bá ti mọ yìí pé òun ò wulẹ ní ṣèṣèṣe kò yẹ kó wá sípò ọba torí pé ìdálù ń ṣe ló ní bí wọn ṣe tẹlú kọọkan dó àrílù tí wọn fi bí wọn délé àbí kúrà nítẹ nílẹ káàárọ òjìrì tá a bá sì ń ṣe bó ṣe yẹ ká ṣe bó ṣe yẹ kó rí ni ọmọ rẹ.
10: ẹ ṣeun gan ṣùgbọn ẹ wá jẹ ká wo ìlànà bá ṣe ń jọba nìbàdàn àtòrí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ yorùbá wọn ni wípé ifá ló mẹ́nu yìí ifá ló gbọ́dọ̀ mú ẹni tó bá kàn ṣùgbọ́n ní ilẹ̀ ìbàdàn kò sí wípé a ṣe ń sọ wípé ifá ló mú àti mẹ́ni tó kàn bó wà ní ipò ifá ṣe jẹ́ nínú ọba jíjẹ nílẹ̀ ìbàdàn.
11: ṣe rí ipò bá jẹ pàtàkì ẹ rí i pé àròlé ni ó di olùbàdàn torí rẹ bá yàn nígbà tí wọn bá yan àròlé lágbóolé ibẹ ni wọn ti dáfá ọpọ ìdílé mi ọdáfá máa ń lónìí wọn wàá dúdúdúdú tó bá jẹ pé ọba tọrọ yéye lọ wà nìbàdàn lásìkò ìgbà náà yọ wá pé wọn ó kẹbí wá nígbà wọn bá kẹbí wá wọn ó wàá yọ síra wọn ẹni tí wọn bá wá fà lélẹ ẹni tí bábá mọ yìí pé kò ní irun ọba lórí kò ní dìgbà tí ọba ọkàn kí o fi kú tí ò bá jẹ pé tò tí àwọn bàbá wa ti tò lẹ nípa ọsẹ méjì tó bá jẹ pé ẹja mẹnìkan ń dìlé ni ìbàdàn ọba máa jagun pọ towó láàrú ni àbí ti pọ àbí ti mímọ yàn ẹnìkan bẹ tó jẹ aláàfin ibìkan nílẹ ìbàdàn dọhun tí ò bá sí ètò yóò dolúbàdàn tó kú ṣùgbọ́n gbà tètò wà nílẹ̀ kò sọgbọ́n tó fẹ́ dá bó o lágbára bó o lówó borí rẹ bá ló dolúbàdàn ni ẹni tó tò tó di jagun borí ẹ bá gbé dolúbàdàn
10: ni. èyí ni pé àtinú ìdílé ni wọn ò ti dá fáwọn.
11: ta láti ṣàròlé wa o.
10: mo tún ṣàkíyèsí pé àròlé lẹ ń lo ẹ ló mọgàjì.
11: ẹ túmọ̀ mọgàjì fún mi.
10: nípa bá ń bàdàn ni.
11: tá a bá kọ́ ọ.
10: wọ́n lè bá àwọn lágbàdàn ni mọgàjì lè.
11: ẹ̀yin lè pè ní tẹ́ ẹ bá ṣùgbọ́n àròlé ni wọ́n léde káàárọ̀ òjìrì.
10: bó wá mọ́gàjì ti wá bó mọ́gàjì ṣe wọlé pé mọ́gàjì ló lágbájá mọ́gàjì.
11: àwọn èdè àtọ̀rìn wa ni èdè haúsá àbí arabu là á pè mọ́gàjì. àròlé là á pè ẹni tí ó jẹ́ olórí ilé.
10: torí mo rí i pé yàtọ̀ sí ìbálúyọ̀lì àwọn ni bàbá wọn ni àròlé làwọn àwọn ẹ̀ṣẹ̀ mọ́gàjì ṣùgbọ́n àwọn yòókù pẹ̀lú
11: kìnínà ni báwọn mọ́gàjì ẹ̀sìn tí wọ́n fi tàn wá jẹ nílẹ̀ káàárọ̀ òjìrè náà ni dá wọn láàmú.
10: kò lágbára ẹ̀yin ara lé ẹ̀rí wípé nǹkan kí ẹsẹ̀ ràgbó lórí ètò lónìí àlejò mi àwọn náà ni olóyè ìfálérè ọ̀dẹ́gbẹ̀mí ọ̀dẹ́gbọ́lá tí wọ́n jẹ́ arábà tilẹ̀ ìbàdàn wọ́n sì ti ń ṣe ojú wa sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí tá a mọ̀ nípa ilẹ̀ ìbàdàn àti nípa ilẹ̀ Yorùbá lápapọ̀. Ṣùgbọ́n mo rí wípé ẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀sẹ̀ méjì. Ọ̀sẹ̀ méjì gbogbo wa náà la máa ń gbọ́ nípa ọ̀sẹ̀ méjì pàápàá jùlọ àwa tá à ń ṣètò Ìbàdàn. Èmi gan mo fẹ́ lè sọ fún ìmọ̀ tí ń jẹ́ bẹ̀. Mo kàn máa ń gbọ́ ni pé ọ̀sẹ̀ méjì o, ọ̀sẹ̀ méjì o. Ìgbà tá wá jẹ ti kábíyèsí wa ọba Ládọjà yìí, mo tún wá ní àǹfààní láti rí oríṣiríṣi nǹkan gẹ́gẹ́ bí akọ̀ròyìn. Bàbá ti lọ ilé ọ̀sẹ̀ méjì, ṣùgbọ́n mi ò wá rẹ́ni tó ń ṣàlàyé ẹ̀ fún mi dáadáa. Kí ni ọ̀sẹ̀ méjì gangan nílẹ̀ Ìbàdàn?
11: Ṣé rí ayé ti lu jára, ojú wa ti ń là sí ti ń fọwọ́ di lójú fún wa. Ẹ rí wípé àwọn tí wọ́n jẹ̀gàba lérí ilẹ̀ Nàìjíríà, àwọn ni wọ́n da nǹkan rú mọ́ wa lọ́wọ́. Ifá ọ̀sẹ̀ méjì ni a fi tẹ Ìbàdàn tá a wà yìí. Ìgbà tá a kọ́kọ́ tẹ Ìbàdàn àkọ́kọ́, àtẹ̀ka ló tẹ̀, ìyẹn wà ní ẹ̀bá Amọ́níyà. Ìgbà tó tú ni Lágelú sá lọ sí orí òkè Àwọ̀tán, wọn ò tẹ̀lú Dọ́ńbẹ̀. Ṣùgbọ́n nígbà tí àtẹ̀ka wá láti wá gba nǹkan ọpẹ́ tá a pè ní ẹbọ Àrúdà gẹ́gẹ́ bí àjọsọ òun àti Lágelú, ó débi tí wọ́n ti tẹ̀lú, kò bá wọn. Lágelú náà mọ̀ pé ìkìlọ̀ tí látẹ̀ka ṣe é lẹ̀ làwọn ọ̀tẹ̀lé ló máa sọ sí lórí eégún. Nígbà tí wọ́n júwe ibi tí Lágelú wà, ó dé Àwọ̀tán, ó béèrè rẹ̀. Bí àwọn tí wọ́n bẹ lẹ́nu géètì ní ìṣinṣin máa dí yàn lọ láti rí mọ́níjà wọn, wọ́n ní Lágelú sùn. Ìgbà tí inú bí àtẹ̀ka, ó bínú ń lọ. Nígbà wọn wá jíṣẹ́ sí fún Lágelú, Lágelú ní Babaláwo owó lóore wúnú. Ó kí ẹsìn mọ́lẹ̀, wọ́n lé wọn sáré lọ. Ibi tí wọ́n ti bá ń jọ náà ni ìdí àpẹ́ lọ́nà àwọn ròdù. Ìgbà tó bá ó bẹ̀ẹ́ kó padà wá nǹkan òní rárá, òun ti lọ dàárọ̀, òun ò ní ṣe kalẹ̀. Ibi tó ti ń bẹ̀rù ni Babaláwo kan ti bá òṣèré lórúkọ Babaláwo náà. Òun ló wá bá bẹ̀ẹ́ gẹ́gẹ́ bí awosáwo wa ni òun ti lọ dàárọ̀, òun ò ní padà òun lọ sí fẹ̀nu. Ṣùgbọ́n kọ́ máa tẹ̀lé lọ, kọ́ lọ́ máa bá tó lu. Bẹ́ẹ̀ lọ̀sẹ̀ méjì ṣe bá padà sí Àwọ̀tán. Ìgbà tán wá dáfá, wọ́n dá ọ̀sẹ̀ méjì. Ọ̀sẹ̀ méjì náà nífá tó bí òṣèré ní gbódù, ibi tó ti di ọ̀sẹ̀ méjì lòun lọ́ wá sọ fún wípé ibi tí yangí wà làwọn ó ti tẹ ìlú tí ìlú ó kún tí ó fẹ̀ tí ó sì ní tú láéláé.
10: Ibo wa ni
11: yangí ni wọ́n wá dé ọjà ọba níbi tá a kọ́lé ifá ọ̀sẹ̀ méjì sí. Ibẹ̀ ni wọ́n ti wá tẹ̀ lódó. Ẹ wá rí ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ ti fi bo ọmọ Yorùbá lójú, ó wá da gbogbo àwọn tí ń kọ ìtàn Ìbàdàn, ó dà wọ́n láàmú. Gbogbo wa la mọ̀ pé ọ̀sẹ̀ méjì lọ tẹ̀bàdàn bí wọ́n bí ọmọ àná yóò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀ lè rí kí wọ́n kọ sínú ìwé ìtàn. Àfi tẹ́ ẹ bá dénú ìwé mímọ́ ìfẹ́ ẹ̀sìn àkọ́dọ́ Olódùmarè lẹ ti rí húlẹ̀húlẹ̀ rẹ̀.
10: Ọ̀sẹ̀
11: méjì lọ tẹ Ìbàdàn dó. Òun ló sì fi gbogbo ìlànà lẹ̀. Òun lọ́kọ́ wa bá ṣe mọ́ tó po ọba. Òun lọ́kọ́ wa bá ṣe mọ́ láti ilẹ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀tún ní máa jọba. Ìyẹn pè ní ẹgbẹ́ àgbà. Àwọn jagunjagun àwọn ó ti jagun lọ. Ṣùgbọ́n nígbà tí òṣogun mọ́ wọn jọ wá jókòó. Bó la ṣe tó tí àwọn jagunjagun náà ò fi mọ́ jọba ìyẹn fẹ́ ní bí ẹgbẹ́ àgbà tó jẹ́ ọ̀tún tó bá jẹ Olúbàdàn kí balógun wọn jẹ igbákejì rẹ̀. Bó ń bá bọ́ bẹ̀ kọ́tù wọn jẹ igbákejì rẹ̀ lẹ́sẹ̀ wá tó tó fi ń túbà tó fi ń túṣẹ́.
10: Títí di òní yìí.
11: Títí di òní.
10: Ẹ ṣeun gan bàbá wa. Ṣùgbọ́n ǹjẹ́ a ní bóyá bí ọdún tàbí ayẹyẹ kankan. Ayẹyẹ kankan tá à ń ṣe fún ọ̀sẹ̀ méjì.
11: Ọ̀sẹ̀ méjì lálẹ́ ó ní báyọ̀ ṣe tẹ̀lú Ìbàdàn yìí o. Ká máa ṣe ọdún ọ̀sẹ̀ méjì ní ọjọ́ Àìkú tó bá bọ́ sí ọ̀sẹ̀ Ifá lóṣooṣù. Sunday tó bá bọ́ sọ́sẹ̀ Ifá ní oṣù kejì ó ní ní ká máa bẹ̀rẹ̀ ọdún ọ̀sẹ̀ méjì. Tàbá wá bẹ̀rẹ̀ ọdún ọ̀sẹ̀ méjì ó ní ẹ ńlá tó ní ike lẹ́yìn ni ká máa fi bọ ọ̀sẹ̀ méjì. Ẹ̀rìn ńlá tó ní ike lẹ́yìn. Ó jọ màálù. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí òun ó dàbí pé àwọn Haúsá máa pè ní kẹ̀tẹ̀kú. Tẹ́ ẹ bá rí yóò dán ìwo rẹ̀ ò ní tóbi púpọ̀. Òun ó sì bọ̀ lẹ́rọ̀ gbọ̀dọ̀. Ó ní ni ká máa fi bọ̀sẹ̀ méjì lọ́dọọdún. Tó bá sì dijọ́ mẹ́tàdínlógún o ni ka wa wo orita to ba tobi ka gbe etutu ifa si ona 16 ka gbe okan si bi ta ti te iludo e ri wi pe gbogbo ilu ni ma ni igun merin ti Ibadan ori be
10: be ni o
11: ti Ibadan ori be
10: igun mele la ni
11: ah emi le ko le ni 16 gan o le tori nigbati won ni ka gbe tutu lo ni jokini ana ti an te ile ibudo si oja oba hun won gbe fun eru 16 lagelu fun ara re gbe kan si ibi ti an ti te ibudo to wa gbe ru ewe tutu fun eru 16 won ni ki won ma lo ibi to ba ti re won ni ki won o gbe kale si ṣugbọn eni kankan won pada wa lede bi amọ bi ti o ti re won e ta kan pada gbọ ni wi pe àwọn gẹ́gẹ́ rí bí ọ̀nà láti rara kú olóko ẹrú ibi táwọn gbé kalẹ̀ sí kálukú bábi tí ó wù lọ lílọ tí ẹ ń lọ àárẹ̀ ìtọ́ lọ lẹ́sànú wọn àárẹ̀ ìtọ́ lọ ọ̀yọ́nú wọn káàkiri káàkiri bá ní wọn fọ́ká ìtọ́ lọ ọ̀jẹ̀bú lọ ọ̀jẹ̀bú gbogbo ibi táwọn ẹrú ń fẹsẹ̀ rìn dé nílẹ̀ ìbàdàn fẹ̀ dé kó tó ṣẹ̀ṣẹ̀ di pé ogun kiriji ó wá mú padà sẹ́yìn díẹ̀ ẹ sì rí pé síbẹ̀síbẹ̀ náà ibi tí ìbàdàn fẹ̀ dé kò ní bàjẹ́ o.
10: ṣùgbọ́n sàmọ àwọn ọgbọ́n ni igun 16 tàbí mọ́ ń sàn.
11: tá a bá ní àkàní ìsìn àjọ fojú kan ni ọ̀nà kan lọ sí iléèfẹ̀ ó dúró láṣejì rẹ̀ ọ̀nà kan lọ sí ìwò ó dúró ní odò ọba ọ̀nà kan lọ sí ọ̀yọ́ ọ̀kan lọ sí ọ̀nà sẹ́yìn ọ̀kan lọ sí ọ̀nà bàràpá ọ̀kan lọ sí ọ̀nà abẹ́kúta ọ̀kan tó lọ ọ̀nà ìjẹ̀bú tó o bó ṣe tòlọ́tòlọ́tòlọ́nu ètò ọba èkó pààlà ọba pààlà ìbàdàn fẹ̀ díẹ̀ òsì ní bàjẹ́
10: ó yẹ ká kan
11: bá ìbàdàn ṣe fẹ̀ tó ifá ò ní jẹ́ orun ìbàdàn ṣe fẹ̀ tó ifá ò ní jẹ́ orun kò ní rùn.
10: àṣẹ ẹ ṣeun gan a ṣùgbọ́n ìwà ló yàtọ̀ nu ọdún ọ̀sẹ̀ méjì àti ọdún òkè ìbàdàn.
11: sẹ́rí
10: orí tòkè ìbàdàn la máa ń gbọ́ dáadáa.
11: bẹ́ẹ̀ni sẹ́rí ọdún ọ̀sẹ̀ méjì lódodo tòkè ìbàdàn lè máa ń gbọ́ dáadáa etí kò sì yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó jẹ́ orí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ méjì gan ló mú òkè ìbàdàn wà ìbàdàn ti wà kókè ìbàdàn tó dé nígbà tó ọ̀sẹ̀ méjì tẹ ilẹ̀ dó nínú odò fọ́ ọ̀sẹ̀ méjì ojú wa ń pọ́n ojú ọmọ ń pọ́n adélọ́wọ̀ àkọ́bí lágelú adélọ́wọ̀ àkọ́bí lágelú ń lọ bọ́ sípò ọba ẹ̀ tún ní bá owó kọ́ nínú gbogbo àwọn tákọ̀tàn òun ló wá ìgbà tó ń bọ́ sórí ìtẹ́ ọba lẹ́yìn ikú lágelú ó ń darí ìlú ọmọ rẹ̀ kan ojú ọmọ wa ń pọ́n òpó ló ṣe fá fún tó fi bímọ ó sì sọ fún pé obìnrin lọmọ tí ó bí yìí o ìyàwó fani adélọ́wọ̀ ó faramọ́ ṣùgbọ́n nígbà tọmọ yìí tó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbàdàn wọn fẹ́ fi ọmọ yìí ṣe àyà torí ọjà rẹ̀ wà ọmọ ṣùgbọ́n gbogbo bí wọn ṣe ń sánà lọ́dọ̀ oníbàdàn tó oníbàdàn ní ìyàwó fani ṣùgbọ́n wá yá wọn wá ṣe àgbélẹ̀gbẹ̀dà lọ bá oníbàdàn òkú ṣe wá lóore gan o gbogbo ẹni tójú ọmọ ń pọ́n ló bímọ kò sí ní tá a bá dádùn ẹ̀ tá a rí ṣùgbọ́n irú rẹ̀ kò yẹ ká ṣẹ́ o kí olùbàdàn ọba wọn béèrè wọ òpó nígbà tó wá béèrè òun náà wá sọ pé ọmọ ọ̀sùn lòun òun kì í mú ká bàbà òun ò sì gbọ́dọ̀ fojú kéégún ìgbà tẹ́gún sì ti túlù lákọ̀ọ́kọ́ kò wulẹ̀ ṣẹ́gún ní ìbàdàn ní gbogbo àsìkò nígbà tí oníbàdàn fún wọn ní àwọn àjòyè rẹ̀ lábọ̀ pé dópè lé wọ̀ ọ̀hún rèé o láì mọ̀ pé èrò míì ni wọ́n ní ní odò okùn àwọn ni wọ́n wá lọ gbé alápánsánpá wá òun tó dé bọ̀ ní gbúrò alápánsánpá ò délé olùbàdàn ìbàdàn fárárọ́ tóun ti dé ìbàdàn òun ò gbúrò ìlú yìí ìyún ni ẹ fi lé òpó àwọn olùbàdàn kúrò nílùú ẹjẹ wa lè kó lù kìnínní náà adélọ́wọ̀ náà tún wá takú pé sẹ́ òun ò ní fọmọ ìfún ẹnìkankan ṣé torí rẹ̀ lẹ́ fi lé ẹni olówùú wa ń lọ jagun ọgbà ọ̀dọ̀ nìbàdàn òun lọ jagun ẹ oníyọ jagun ṣẹgun tí wàá ń bọ ọgbọdọ òun ó gbọdọ rẹ nígbà tí ń bọ òfin ní nǹkan ààbò ogun òun náà wá ní olówu òun mọ̀ pé onífàlẹ́ máa mú nǹkan ọlá máa mú lọ máa fi ṣaya ìyàwó fani ìgbà tó ń wá lọ ọ wá dé odò tọkàngun sí òde òwú ọfẹ kọjá odò gbòjú ọnà ìwọ odò òun jẹjẹ fọ lóòótọ nígbà tó ń lọ ogun pé tó ń bá jagun ṣẹgun o tó ń bá ń bọ òun ó fọ ní nǹkan ojú ẹsìn sódò ẹsìn dá padà ewúrẹ ni àgùntàn ni ojú odò ọ̀dà padà ojú ẹrú sí ọ̀dà padà òkè gbé àwọn ìdíjọ́ kẹta ní etí odò àwọn jagunjagun olówu wa ni olówu ó ní ìgbà táwọn ń lọ níjọ ò ní ẹjẹ wo lẹjẹ fún odò yìí pé ẹ fún olóhùn lóhùn ó fún ní nǹkan ẹ ti rí àtijẹta ló ń ti ń fún ní oríṣiríṣi nǹkan tí ó gba wọn ní kí ni orúkọ ọmọ oníbàdàn tó fún ó ní nǹkan ọlá oṣù nígbà tó wá wò pé àtòun àti nǹkan ọlá àwọn jagunjagun fẹ́ ti àwọn odò ọyọ̀ǹda ọmọ sódò bó ṣe jù sódò odò lọ lẹ̀ wọn ráyè kọjá àwọn ẹrú méjì tí oníbàdàn fi tì í wípé kọ́ máa lọ síkẹ́ rẹ̀ àtiẹ́ àti àtiẹ́ ẹrú oníbàdàn ni àwọn yẹn ni wá fún adélọ́wọ̀ lábọ̀ pé tó olówu ti ti ọmọ yín sódò wọn ò sọ tó bí lọ́wọ́ di ọwọ́ mórí lọ́fà dé orí ẹ̀ pẹ́rẹ́ lọ́fà ya ẹ̀ tí ọba ní taraba àbàdàn wí ò rí bẹ́ẹ̀ ẹ pé ìdíwò náà fi ń kì wá ní ọmọ abínú fàdéyà.
10: ọmọ abínú fàdéyà oríkì ìbàdàn náà ni.
11: oríkì ìbàdàn ni ibẹ̀ ló ti fa adéyà adétọ́fà ya hun ló bí tọ́ba ti wá di ọjọ́ ọdún òkè ìbàdàn oníbàdàn ọ̀ wà wé gèlè láti fi rántí ọmọ láti fi rántí ọmọ nídìí èyí òkè náà ni òkú ní kí oníbàdàn ọjọ́ náà bọ tó fi bímọ bó ṣe di pé wọ́n ń bọ òkè kẹ́ni tó bá sì tọrọ rí tí sì ń tó lọ́wọ́ nù bí wọ́n ti ń kí wà lábínú fàdóyà nù ìdáhùn tó wá bí adélọ́wọ̀ nù lọ́wọ́ pé gbolẹ̀ yorùbá jọ pé ẹ wá bò ń da olóhùn lógun ìjà ló tú òde òwú ká ìdáríbọ̀ ogun òde òwú ni mayẹ̀ lé adélọ́wọ̀ kúrò lórí ìtẹ́ tí mayẹ̀ fi jẹ́ baálé ìbàdàn.
10: Òun ni baálé àkọ́kọ́ àgbà.
11: Òun ni baálé àkọ́kọ́. Wọ́n wá sọ̀rọ̀ já adélọ́wọ̀ gangan mọ́. Olódùmọ̀rì kó má jẹ́ àṣàṣe dànù.
9: Ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí yóò máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀.

0: lórúkọ DJ tó à ń kalẹ̀ tó tẹ̀lé lèmi ọ̀tún ọba Isaac Adeyinka ọmọ mòro àtẹ̀tẹ̀ kan tá a bá ń tilẹ̀ fẹ́ bọ̀ ń kí wa wípé ẹ̀kú ilé o ẹ̀kú àfọmọnìyàn ṣe o. Ìkànnì tí mo wà lálẹ́ tèní ni wọ́n ń pè ní Splash FM 105.5. Mo ń bá ìrírí ayé kan bọ̀ ní jẹjọ tí mi ò parí ìyẹn wà nílẹ̀ ìmí ló tún jálù lẹ́ni. A wà ṣe lẹ́là fìbọ̀ mọ̀mọ́ yìí ló dédé pè mí ni wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi wọ́n ṣàlàyé ẹ̀ ilẹ̀kùn fún mi mo dẹ̀bìrì lọ́wọ́ wọn pé kíni tí wọ́n fẹ́ ṣe kíná fẹ́ kí n ṣe torí wúrà àti fàdákà èmi ò ní ṣùgbọ́n tèmi ní ni pé kí n sọ̀rọ̀ lórí atẹ́gùn ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ o àwọn fẹ́ ìrànlọ́wọ́ ọlọ́run àti ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà àwọn ti gbìyànjú gbìyànjú ṣùgbọ́n gbogbo ẹ̀ àwọn fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ àti àwọn tó ń wojú ọmọ Nàìjíríà ọmọ kejì táwọn bí ni ọmọ kejì yẹn ọkùnrin sì ni ṣùgbọ́n béèyàn bá wo fọ́tò ọmọ yẹn èèyàn ó béèyàn bá jorí ahun èèyàn ó sunkún wípé kéèyàn má lábúrò ò ní ṣe gbogbo wa láṣẹ lérí wa iná ọmọ ò ní jó wa lágbára lọ́wọ́ ọlọ́run ṣe rí àwọn tí iná ọmọ bá ń jó iṣẹ́ wọn kì í lọ déédé mọ́ àti ṣe kátàkárà kò ní í sí mọ́ wọ́n wà máa wojú ọmọ yẹn wọ́n máa wojú rẹ̀ ọmọ yẹn ò ní í ṣe é fi sílẹ̀ iṣẹ́ ò ní í ṣe é ṣe ṣe oúnjẹ ó wà á ṣe é jẹ gbogbo nǹkan ò ní í ṣe é ṣe ó ẹ jẹ́ kí n tó lọ polówó ọjà tó kù ṣẹ́jú márùn-ún tó lọ polówó ọjà ẹ kalẹ̀ ṣàlàfíà ni o orúkọ yín
1: èmi ni bí n pé
0: kíni
1: bí n pé sign up
0: ọmọ ìlú wo ni
1: ọmọ ìbàdàn ni
0: ìbàdàn bí agbolé wo lagbolé yín
1: ìbàdàn ìtẹ̀gẹ́
0: ní ìbàdàn ok àwọn tí wọ́n mọ̀ tẹ̀ gẹ́ ní ìbàdàn wọ́n mọ̀ gbọ́ wa báyìí ibi tí ó bá dé tí ìṣẹ́jú márùn wá fi lù tá a bá fi ẹ̀ka lọ ẹ̀ka polówó ọjà ẹ̀ tún tẹ̀síwájú o bó o ló ṣe jẹ́.
1: ẹ ká lẹ gbogbo ọmọ nàìjíríà o ọmọ mi ni sẹkọǹbọ mi ó lásẹǹtì látọdún tó lọ inú oṣù kọkànlá mo fọ́ lọ bẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ mọ́tò tírélà kan ṣàyàbá wọn ẹsẹ̀kẹsẹ̀ ni ọwọ́ yẹn ti jábọ́.
0: owó jábọ́
1: bẹ́ẹ̀ni ẹsẹ̀kẹsẹ̀ so wọ́n máa ń du ẹ̀mí ẹ̀ wọn ráyè fi ọwọ́ yẹn sí wọ́n ṣàn du ẹ̀mí ọgbẹ́ káàkiri gbà tó ń gbé lọ sí hospital lẹ́kọ̀ọ́ èmi dẹ́wà mi tí mo ti ń tajà akẹ́dẹ̀mí lèmi wá
0: akẹ́dẹ̀mí ń bàdàn
1: bẹ́ẹ̀ni
0: lówódé
1: tẹ̀kọ́ èmi ò sẹ́mọ̀ pé n tó pọ̀ rè tó rán sọ fún mi pé kò pọ̀ èmi ṣì ń bá ọrọ̀ ajé lọ ọwọ́ àpídádìẹ pé ọwọ́ má ti jábọ̀ a de ba ba mi mo ba ba mi ja pe o pe won so kankan fun mi mo sa gbera mo deko ba ti mo deko owo nikan ni mo pe aso ti a fe ti eyin na ati mo sa deko mo sa nke iwo lo ru ki lele bayi mi na ni okan mi ni ya mi ni baba mi na ni okan fọlọhun o sa ma mi trisi eleko mo sa lo bi osu kan gba to ya na ni pe ka ma bo nbadan pe tori itoju gba ta sa de badan a sa lo ti usage gba na ni usage strike won gba ni usage o wa di moli ni di ape gba ta de moli won ni ka mu 7 million wa mo ni ah mbo mo ti fe ri wele da mi mi ni nkan a sa ni kan ma ba wa toju e won sa ba wa we owo won fun ni toju gba to ya ta lo osu meta nbe la ri pe ko se nkan mo awa ko nbe enikan wa ju ebe kan fun wa pe ile ile kan I pe won si le try nbe
0: ile kan ile ile kan
1: nbe la wa bayi ni ile ile kan sa lon ile ile kan sa ni
0: wa gbe si
2: lodo alaji pa ko ton to
0: ebe boya mi ti gbo kini ti o mi gbo okay sọ̀rọ̀ náà
2: lọ́dọ̀ alhaji bako tó ń to egun ní
0: ilé-ilé kan
1: ní yẹ̀rọ̀kun
0: ní yẹ̀rọ̀kun
1: ẹnìkan ṣàjúwe ibẹ̀ fún wa ipe àwọn náà máa ń try a ṣàgbé lọ síbẹ̀ máta gbé lọ síbẹ̀ wọ́n sọ pé àwọn máa bá wẹ ọwọ́ torí ọwọ́ yẹn gbà tá rowó kọ́ọ̀tì ẹ̀ ní mọ́lì wọ́n ta bá fẹ́ kọ́ọ̀tì ẹ̀
0: pé
1: ní àkọ́ọ̀tì ẹ̀ nígbà tá lówó lọ́wọ́ tá fún tíísmẹ́ntì wọ́n ta bá fẹ́ kọ́ọ̀tì ẹ̀
0: owó kì jàbọ́
1: owó yẹn náà ni
2: ọ̀rọ̀ àìtì ni
1: wọ́n ni pé bó ṣe jábọ̀ yẹn
2: kódà náà owó ta jẹ́ ní mọ́lì gan nìkan ló bá wa sán bẹ̀ tí wọ́n ti sọ pé ká máa lọ
0: ok mo ń bá wọn ma jẹ́ kí ìyá máa sọ
1: wọ́n ni ká máa lọ nígbà tó yẹ pa ti lóṣù mẹ́ta tí a ní nǹkan kan wọ́n ta bá fẹ́ ṣe gbà náà lọ 500 ipe ta ma kọ tẹ ko le ba tete jina a ni a lo
0: lọwọ
1: o jabo o ti jabo bẹẹ ni wọn la ma kọ tẹ
0: igun ọba yi ibi kini ba yi
1: ok o ti jabo bẹẹ tí wọn ni pe a ma kọ tẹ
0: jẹ ki n wo na ok ok
1: o si jabo yẹn wọn ni pe a ma kọ tẹ ko le ba tete jina
0: ok ok
1: wọ́n la máa kọ́ọ̀tì kó lè bàtẹ̀ tẹ̀ jiná pé 500 ní ọdún ọdún tó lọ.
0: Gbogbo àti ti jábọ̀ yẹn bó sì jábọ̀ wọn ò lè wẹ̀ kó ń bẹ̀ kó sì jiná bẹ̀ yẹn.
1: Àwọn ló máa pẹ́ àwáṣọ̀sọ̀pá àlówó ni a fi wá sí ilé ilé kan yẹn. Ilé ilé kan yẹn wọ́n dẹ̀ ń bá wa wẹ̀ bẹ̀ tí ó ti ń pajúmọ́ wọ́n bá wa wẹ̀ ó ti ń pajúmọ́. Bẹ̀ tí ó wà fẹ́ ti ẹ̀yàn kò lè dìde ẹ̀yìn yẹn ojú kan ṣáà ló wà látọ ọdún tó ti lọ ó kàn sùn báyìí ló ọdún
2: december 7 december 7 ló máa pé 2 years
1: ló máa pé 2 years orí sunsun
0: báyìí ló wà december 7 ti ń bọ yìí ló máa pé 2 years ẹni lẹ́yìn pé ọdún tó lọ pọ́dún tó lọ.
1: Mo lọ́dún tó lọ ló ti ṣẹlẹ̀ inú oṣù kọkànlá
0: ọdún tó lọ
2: December 7
0: ló máa pé èyí àbí 2 years
1: ló máa pọ́dún méjì
0: ọdún méjì
2: tó lọ ló pé 1 year
1: ẹ̀ tó lọ ní
2: December yìí ló pé
0: 2 years ajé 2015 ni yẹn
1: bẹ́ẹ̀ni mo lọ́dún ló máa pọ́dún méjì mo ń sọ mo lọ́dún ló máa pọ́dún méjì báyìí pàtó ọdún tó lọ́dún ti ṣẹlẹ̀ inú oṣù kọkànlá.
0: Gba fóònù ẹ̀.
1: Gba tí mo ṣáà dé lẹ́kọ̀ọ́ yẹn mi mọ̀ pé wàá fẹ́ tẹ̀ wọ́n sọ fún mi.
0: Ẹ mo ń bọ̀ ná mo ń bọ̀ ná. Ẹ jẹ́ ń lọ ẹ̀ka polówó ọjà tí bá tẹ̀ka polówó ọjà dé ẹ̀ lẹ́mẹ̀ẹ́hùn ẹ̀ kó ìkàlẹ̀ ètò.
3: You hear that sound? Na the sound of millions wey dey wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open now, come register the code wey dey under the bottle cover for guinnessng.com/1759. You fit collect inside the 400 million naira cash and plenty correct prizes including one brand new Toyota Land Cruiser Prado. So, what you still dey wait for? Carry your Guinness make you open for more today. Terms and conditions dey oh. Drink responsibly. Na only for people wey don reach 18 years and above.
4: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
5: Ite meji omi orogbo lemoni, sibi eduko ati iyo.
6: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
7: Baba, a kan rin lataaro ni. O ti sun mi, ibo gan la nlo bole mu mi lo.
8: Arakunrin, fọkan balẹ. Onu ati la re ni mo fe fi han e. O ya wo, o re.
7: Takashi, pelu edegeta naira, 500 naira, lori Splash 105.5 FM. Pelu kodo e, *347*1004*1#. Lori Lajelu 96.7 FM, *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
9: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn?
7: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Mo ti ń jẹ owó ojoojúmọ́. Bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣo ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
10: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
3: You hear that sound? Now the sound of millions putting wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code waiting under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see they wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
4: Splash FM 105.5.

0: Ade yinka e ka bo pada o si o re mi e se pe ore na ni mo re mi o pe o ti tomo odun bi melo bayi
1: 22 years
0: omo ti yen ba bi to ba je omo 22 years ma je omo to sheni yo ti ma gumato to ba je omo to leni yo ti wa kole na omo sin omo 22 years lo wa wa ni sale afa bi bo le pe na
1: lele kan
0: lele le yero kan to han to ju e bayi kile so anti mi
1: mo
0: se ma pe
2: yero
0: kan le baba baalu
2: ile
0: le kan kini nte fe lodo ma Nigeria
1: ejo eyan mo Nigeria iranlowo yi ni mo nfe ina mo ni je yin na e ni riba ni je lori omo lagbara olo iranlowo yi ni mo nfe ke sanu mi lori abramo to rojojumo ti ma ti riba ni badu je ma nde ba ni ina mo ni jo yin ejo e sanu mi mo feran lowo
0: yin dadi re nko
1: ri e na wa mo feran lowo yin ni eni damu eni foju sun kan omo ejo e sanu mi
0: o switu ti hospital UCA yen se e ti gbe nibe gangan be won striking gba yen
1: strike a tun pada gbe lo gan
0: e tun pada gbe lo
1: be bi ninu odun to lo yen na la pada gbe lo
0: ti ma so
1: igba ta de be won sa nwo wa ba won ni sa lowo lowo sa
0: ni se lowo lowo sa
1: se ton ko fun wa niyan won ni sa lowo lowo o da owo re gan won ti eye wo gan won se ni tin ibe gan la sun mojumo to rata le lati de be pa ton ni sa lowo lowo ta ni kon sa jo igbe kon mo epa wa wo o sa ni rara o se gbe wa pe gbe wa se gbe kan ma se ku me niyan
0: kolo wa se wo fa wa bayi ka ma wa ni owo lowo bayi e ke en ra 7 million sin le kana e si ada e ja wo nti olorun o se na sere san ko sin ti olorun o le se o mo ti se to nbi ti ta fe be nikan ra kí náà poruko ẹ ẹ̀rọ tí àwọn bàbá kan àti ìyá kan sì pè mí lẹ́yìn ètò tó sì ní èèlò ní ọ̀parí ẹ̀ mo ní 300,000 wọ́n dẹ̀ sẹ́ndẹ̀ wà láì kò sí tọ́lọ̀ wọn ò lè ṣe ta ló lákàtí nàmbà náà ẹ̀mí jìjì ìwọ lákàtí nàmbà ẹ̀yà ìgbà akánàmbà ẹ̀dà wọn. Ok. Se Access Bank
2: yan ni?
0: Okay. One account number won re o. Access Bank ni. Iye te ba fun won, ke fun won. 15 47 44 43 13. Access Bank. 15 47 44 43 13. Lẹ́ẹ̀kan sí 15 47 44 43 13. Account number wọn nìyẹn. Jesu. Razaku
2: Kilopo. Razak Usman Olaitan.
0: Sitting in here. Okay, Razak
2: Usman Olaitan.
0: Usman Olaitan. Okay, oruko ti o gbe jade. Wa kopo ni. Razak Usman Olaitan. Oruko ti o gbe jade nu. Ejo nitori Olorun. Eyan ma Nigeria. Ejo nitori Olorun. To wa tun dijo mejo ni. Be wa. Se gbọ mi e ko account number yin sile se san bo di jome jo ni te wa ma to ba yin pe account number yin omo 22 years. Ah, a to do meji to wa lele ko si ko ku ko run owo e tun ti ge
1: o da won tun so operation kan fun ni moli
0: won so operation fun ni moli
2: e kun bayi
1: won tun lu
2: ibe lo ngba to
1: be ni to tin
2: ngba ti to yo ni
0: ito yo loju
2: won wa lu
1: ekun yen be ngba ta wa moli ekun be won wa pass won so operation bi kun won pass rubber agba bi kun
0: ah ẹni tí bá ń bẹ lálàáfíà tàbí tí èèyàn mọ gàárì sùn kí èèyàn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni o ipòkípò tí ẹ̀dá bá wà béèyàn bá jí láàárọ̀ tó bá ti lè jí tó bá róúnjẹ jẹ kó dúpẹ́ bí ò sì róúnjẹ jẹ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èèyàn ní ń bẹ ní ibi tí wọ́n ti ń wò báyìí kò lè dìde kò lè tọ̀ wọ́n tún lu ikùn rẹ̀ tí ìtọ̀ ń gbà jáde kò lè sọ pé n tó wù rè ọmọ 22 years àwọn òbí ẹ̀ ti wà nínú ìpayín kéke mọ̀mọ́ ẹ̀ ní tó ń bá ti jí láàárọ̀ wípé inú máa ń bà jẹ́ iṣẹ́ ò lè lọ dédé ọjà ò lè lọ dédé àti jẹun tó wù wọ́n kò lè dàbí nkankan nítorí ìdí èyí ẹ ní bọ́nà pàkútí ayé tọmọtọmọ ìwọ náà ò ní wá sórí rédíò láti tọrọ ìrànlọ́wọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ìwọ tí ọlọ́run bá bùkún ẹ bá ń bùkún wọn ẹ̀yìn tí ẹ bá sì lówó yìí lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ fi sàánú àwọn olówó ń bẹ nìbàdàn o àwọn olówó ń bẹ nìbàdàn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run tó wò yẹn bá ń bẹ lọ́wọ́ mi èmi ò bá gbé ilẹ̀ o tó bá ń bẹ lọ́wọ́ mi ò bá gbé ilẹ̀ ṣùgbọ́n ìrànlọ́wọ́ ẹ̀yìn ọmọ nàìjíríà ni wọ́n ń fẹ́ account number yẹn ni 1547444313 Access Bank is 1547444313 Access Bank ejo nitori olohun eje e ba ni seranlowo fun nte e ba nipa ni ti e ba nipa en ti en ba se kini kan do ma ni kijire bo ni won si nso eni te e ba nipa lati seranlowo fun o o na le ni keji re toju re o ni ri damu lori omo o e ni damu lori oko e ni damu lori
2: eni kan se 1000
0: okay
2: Zainab Bolanle Ogundijo eni kan se
0: okay
2: 2000
0: okay
2: Afis Kola Wole Babalola
0: okay won mo sibe won mo sibe anti awon ton tin se won tin se won tin se e ma wori wọ́n ti ń ṣe lágbára lọ́wọ́ ọlọ́run ẹ rí ẹ rí láṣẹ lẹ́dùmarè mo fọ́ ọlọ́run mo fi ṣẹ̀rí fún yín pé ẹ rí láṣẹ lẹ́dùmarè bọ́n ṣe máa ń ṣe náà 1000 2000 3000 kínníkà 1000 tí ọlọ́run dẹ̀ fi máa ń ṣe tá a fi máa ń rí owó ọlọ́run máa ń gba owó àwọn èèyàn wá ṣiṣẹ́ ọlọ́run máa ń gba owó àwọn èèyàn ṣiṣẹ́ ẹ jẹ́ ìgbàgbé kan tàbí méjì náà lórí ètò yìí náà kẹ́ tó máa lọ.

nítorí àkókò wa ó ti di 48 báyìí bàbá ìyá rẹ̀ ṣàlàyé fún un wípé kò sí ṣíṣe kò ṣàìṣe o ó níbi tí àágbé tì sí ṣé ẹ gbàgbé wípé ọkọ ẹ tó kọ̀ ọ́lẹ̀ ó ti kọ́lé ó ti ra mọ́tò mọ́ àwọn tí wọ́n ń ṣe onífàyàwọ́ lọ tọkọ ẹ ti rí owó lẹ́yìn mọ́tò wọn ibi tí wọ́n ti lọ jẹun ṣé ẹ gbàgbé ẹ mọ́ bínú torí àkókò ń sáré sọ gbogbo ẹ ní pápápá tó ti kọkọ ẹ lẹ̀ wípé kò lówó kò dá kò ṣe nǹkan kan nígbà ọkọ oní pure water wá kú tán àwọn èèyàn wá sọ fún pé ọkọ rẹ mọ ti dá ọmọ ti jẹyàn tó bá gbà ọmọ lọ ọmọ lọkọkọ rí ọmọ ní àmọ mi ẹ mà wọn gbà táwọn wà ní kékeré nígbà tí à ń jà wọn ẹ súnmọ wọn ìgbà táwọn nílò yín ẹ súnmọ wọn nítorí ìdí èyí kò sí àyè lọdọ bàbá àwọn mọ o ọ wá gbọdọ yá ẹ lọ ńgbọ dọdọ yá ìyá ni ń tà ṣékù àtìkè funfun báláwo ìyá ẹ mú lọ sọdọ àáfàá ńlá kan ó fún látìkè ńgbà tán fún látìkè wọn wá sọ ọkọ rẹ títítítítítítí tó fi rọkọ rẹ mú gbọkọ ṣe rí àtìkè lójú rẹ báyìí ẹ má jẹ àtàn yín ẹ mú ọkọ ẹ mọlẹ ọjọ sátidé àbámọdá kì í dá tiẹ kó mọṣẹ ni mo ń lo àtìkè náà dandan ni ọ gbọdọ lo àtìkè lọjọ sátidé ó ti kó tọmọ ó ti kó tọkọ ó ti kó gbogbo ẹ sínú àtìkè ìṣẹlẹ ńlá kan wá ṣẹlẹ ìṣẹlẹ tó ṣẹlẹ ni pé ó tẹ lọrẹ ẹ lọ sí ibi ó ti lọ ṣìnáwó ọkọ náà sì ń bọ̀ ńbẹ ó ti gbàgbé àtìkè sílé ó gbàgbé àtìkè rẹ sílé ńgbà ọkọ dé patí náà ó lọ béèrè owó lọwọ ọkọ ọkọ níta mọ̀ rí ta ló mọ̀ rí ọkọ ní ẹyin náà lọkọ àwọn èèyàn bá ṣá ṣebí ilé ẹyin náà ní ń gbé ṣebí kankan ní onílé nǹkọ ilé nǹkọ o mo gba léun léyìn wá ọ gbọdọ gbanú léyìn wá o adéyinka o lọba lọ sápamọ lọ báyà rẹ wípé òun gbàgbé àtìkè ni ọjọ friday tó ń ti lọ bí ìnáwó òun ti gbàgbé pé sátidé òun gbọdọ kún wàhálà dé o ìdààmú dé ìyá ìyàwó bá wálé adéyinka o bó ní ṣe ṣètò ìlàlẹ́ òní o ọ̀dà ẹ̀ẹ́nì bínú gbogbo ẹ̀yìn yẹn ìyìn tá a gbé wáhùn tọlọ́mọ yẹn ó dẹ́ àkàgbé wá ṣẹ̀ẹ́dá ṣẹ̀ẹ́mọ̀ bẹ́ẹ̀ wípé iná ọmọ ò ní jù

0: ẹ̀yin
1: fún alásìkò tí wọ́n fún ókéré.
0: Bẹ́ẹ̀ni.
1: Àmì Jésù. Ẹ ṣe o, mo dúpẹ́ o. Dàrọ̀mà, ṣe mà. Adéyinka, ìyàwó ti lọ patí, ó ti gbàgbé. Adéyinka, ẹ kalẹ̀ mọ́ o.
2: Yes, àtọmọ yẹn ló wà very important.
1: Bẹ́ẹ̀ni, àmì Jésù, àmì o, àmì o. Jọ́mẹjọ ni, ẹ ṣe, ẹ mọ́ bínú. Lókọ̀ gbogbo àwọn èèyàn pátápátá, lèmi ọ̀túnba Isaac Adéyinka sọ wípé jọ́mẹjọ látún pàdé. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ lọ́kọ, tẹ́ ẹ fẹ́ níyàwó, ẹ pè mí lẹ́yìn ètò. Ẹ pè mí, ẹ̀yin tójú bá sì ń dùn, ẹ pè mí lẹ́yìn ètò. Ẹ mọ́ fi ṣeré ojú lọ bára, ẹsẹ̀ lọ bára. Nọ́mbà mi rè 08064474794 08064474794 08064474794 odijọ́ mẹ́jọ ni ó dàbọ̀.

kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ Sátọ̀dé. Gbogbo ilé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde ńlẹ̀ by system ẹ̀yin olùfẹ́ oṣù náà ti bẹ̀rẹ̀ ó ti ń gbéra a ti kọjá àlàjì. Gbogbo ilé Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yìí ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Midway Market gbági titun ní ìlú Ìbàdàn. Inú mi sì ń dá dùn fún ohun tí ológo àjọ bọ́lóhun ó ṣe lọ́la. Gbogbo ilé jálọ kí bàbá mi jálọ kí bàbá rẹ̀ jálọ kí ológo àjọbọ jálọ kí mọrímọrí tí wọ́n mọrí ọmọ tuntun jálọ kí olùgbàlà mi olùgbàlà rẹ̀ ẹ jálọ sọ fún kó ṣe é ẹ jálọ dọ̀bálẹ̀ bí ìṣe wa ẹ jálọ kúnlẹ̀ bí ìṣe wa ẹ já dọ̀bálẹ̀ níbi tá a bá wà ẹ já kúnlẹ̀ ní gbogbo ibi tá a bá ti ń bọ̀ mi ká lọ sọ kó ṣe é. Ọlọ́run bàbá àgbàlagbà bó la ṣe lè wọlé o ẹ já lọ sílé agbára ẹ já yìn.

mo se bo nta se ni gbogbo bi to duro si yen gbogbo eyan omo lohun kan so tele mi leyin jesu mo dupe ara mi le juta na lo eni jesu mo dupe pe okun lowo re fun ise nla ribiribi to nse ninu aye mi olohun wa gbe oga o adupe nla adupe to nse adupe to ti se ogo ni fun o jesu gbogbo eyan omo lohun eja dide nle eja ki hallelujah nla hallelujah nla metala eni kan ni 13 beni so ni gbogbo bi te ba wa kan you just stand up and shout 13 hallelujah somebody shout hallelujah ma jump hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah enu to fi dupe yen to fi yin olohun mo gbadua enu yen hallelujah lo mo fi ke tori pe yanu o sele ninu aye re in the name of Jesus Christ sir ola ni mo fe fun awon eyan ni holy communion enikan ni holy communion ki won ma fun holy communion se ara oluwa ati eje re amu asije asiri agbara fun iwenu mo fun idagbasoke ati fun ise iwosan o ta mo se niye bongo kan ba nbe ti o so pe mo fun yin ara oluwa ni oni gbaje eyi ni ara mi gba mu eyi ni eje majemu titun ti atasile fun opo eniyan jesu wa ni emi ki yo mu ninu esu ajaramo titi yo fi di ojo na nigba ti emi o mu ni titun ni ijoba olohun mama emura ola sunday niye and gbogbo sunday church ti wa patapata lati se be patapata so gbogbo bi ta ba ti nbo mi e light yin eyan omo olohun ke gbo announcement sinu emi olohun lo ni ase be enikan ni bo wema wa lati iwo road e wo moto gbagi elebe so ni wema e bere church olohun ojiji nbe isin kan pere la ni ago meje la si bere gba ti o ba fi di 11 ati mo wale gbogbo eyan omo olohun lati 13 to 30 eyin mama mama eyin baba baba is our combined service ati ni gbogbo sona church isin agbara han han ni e bi owo yen lori sa mo be ke si okan yin paya ni bi te ba wa mo ri si paya kan ni gbogbo eyan omo olohun te wa nbi mo fe ko finu findo gbadu eyo kan yin e bi owo yen na owo yen ya soke bayi wa ki pe olugbalagba mi lọ́wọ́ agbára tó fẹ́ fi ayé mi ṣòfò ẹgbẹ́ ọwọ́ yẹn lórí jésù olúwa wa kìí ṣègbà tí mọ́tò bá tó pààyàn ló ń tàn tó ṣòfò ẹni tó wálé ayé tí ọ̀la pa ṣòfò amen tó o bá lọ lé ọkọ tí ọkọ yẹn fi yàjẹ́ ọ throughout títí tó fi kú wọn fẹ́ fi ọ́ sófo ni tí ènìyàn bá wálé ayé tí ò rí nǹkan tọ́ka sí pé n tí mo gbé ṣe rè bó ti wulẹ̀ kẹ́mi ògùn tó o fàyé sófo mo fẹ́ kẹ́ gbàdúrà ìjọba odidi ìjọba lè fàyé èèyàn sófo fún odidi kéèyàn lo ọdún mẹ́jọ lórí àléfà kéèyàn sì mọ́ lè tọ́ka sí tó ṣe irú àwọn ìjọba tá ní nàìjíríà nìyẹn ìjọba tí ń fi àkókò èèyàn ṣòfò sísítà mọ́ fi àwàdà ṣe àdúrà yìí ó lè pàdé boyfriend ẹ̀ sì jọ fẹ́ra yín fọ́dún márùn-ún ó sì mọ́ lead sí marriage ẹ̀mí a fi ayé ẹni ṣòfò ni ó lè gba ṣọ́ọ̀bù níbi tó ọba wà mo rí ìsípayá lójú eníkẹ́ gbàdúrà yìí kéèyàn gba ṣọ́ọ̀bù kó sì lo ọdún mẹ́sàn-án ṣọ́ọ̀bù kó sì mọ́ lè tọ́ka sí tó ṣe èèyàn lè ṣiṣẹ́ pẹ̀lú ìjọba kọ́ ọmọ bá wọn ṣiṣẹ́ secretariat bí wọ́n sì fi ọ́ sọ̀gá ó sì jẹ́ pé at the end of the day nígbà tó bá lo 35 years tán wọn àbí ilé ìwò lọ́kọ́ ẹ mọ̀ mọ̀ ké mọ̀ wojú ẹ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ o lè mọ̀ mọ̀ tu mẹ́ ẹ o ló fi jẹ́ pé àdúrà kì í ṣàdúrà kan tí ọ̀pẹ́ mi ní pè ju àdúrà mẹ́ta lọ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta máa gba testimony méjì náwó mama ma ba ẹnikẹni ṣe awẹwa wa kígbe ẹka wọlẹ èèyàn lè lọ chọọchì fún odidi ọgbọn ọdún tó sì jẹ pé at the end of the day kò ní rí nǹkan fihàn èyí mọ kò ní ní èyí ìgbẹ́
prayer ko ni faran o ni mo fi mo so nkan. If your church never change you, change your church. O si church ni jobo ohun. Hallelujah. Bi church o ba yi o pada, Jesus e pada. It's not a sin, it's not a crime. Ele jo mo so re ti to si ni le to ka si to se to je po re te n bara yin se ore very very ore ka ore ran dan dan e ka.

0: yẹ.
1: Olúwa.
0: Báwọn wòlíì ṣe máa ń gbàdúrà nìyẹn. Ẹni sùúrù. Ilé àwọn Abraham bàbá tó bí Abraham tẹ́rà ni kò gbé nǹkan rese tẹ́ kú. Ẹ wàá mọ tó tún burú jù. Ogun lé wọn jẹ́ kí ọmọ kó kú lójú ẹ̀. Ọmọ mẹ́ta ni tẹ́rà bí ìkan kú lójú ẹ̀, ara nì kú lójú ẹ̀. Ó sin ọmọ ó bí Abraham. Abraham náà wá bí ọmọ. Abraham náà wá yàgàn títí títí títí. Olọ́jà wàhálà mùsùlùmí ni mí, kìrìsìtẹ́nì ni mí. Ọ̀dọ̀ Abraham ni gbogbo ogun burúkú yẹn ti ṣẹ̀. Ẹ̀sìn kan ni gbogbo owó ọba ní. But ǹjẹ́ jẹ́ mọ̀ pé Isaac rí náà rí a sì gbé fo. Isaac nìkan ni ọmọ tí ọjà ogun ilé bàbá rẹ̀. Wọ́n gbé fo, wọ́n gbé sórí ọmọ tó tún ń bọ̀ wájú. Jacob àti Esau wọ́n ja ogun ilé bàbá wọn kú ni. Nígbà tí Pharaoh béèrè lọ́wọ́ Jacob ní ọmọ ọdún mélòó ni ó ní mi ò ju 130 lọ. Mi ò ti ẹ̀ dé láti inú ọdún ayé àwọn bàbá mi. Ogun òjé ń sin mi. Aṣogun ilé àwọn bàbá Abraham ìmọ̀jẹ̀ yìí ò gbó jọjọ́ orí lọ ni. Gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ mi bá yé mo fẹ́ kọ́ fi ogun ilé yín bù. Mo fẹ́ kọ́ gbàdúrà bí kúkú bí yíyẹ. Lẹ́yìn ẹ̀ ló kẹyọ̀ kan wá k

0: Jésù.
1: Olúwa wá.
0: Ẹgbẹ́ owó yẹn lórí ká ẹ lata. Ẹgbẹ́ owó yẹn lórí ká ẹ lata. Mo náwó sí ọ lónìí. Bàbá, màmá, brother àti sister, bí ẹ bá dé oṣù àmì kí ogun ilé yín kọ́ padà lẹ́yìn. Lórúkọ bàbá tó máa ti tiẹ̀ mí mímọ́, ogun tí wọ́n máa jà lé yín, mo ní kí wọ́n gbé wọ̀ fún. Irú àmì wo lè wá pé ọ̀pọ̀? Wá pé ọ̀pọ̀? Wá pé ọ̀pọ̀? Wá pé ọ̀pọ̀? In the name of Jesus.
1: Sá, ọ̀la ni mo fẹ́ fún àwọn èèyàn ní Holy Communion. Màmá Ẹmúra, ọ̀la Sunday nìyẹn. Gbogbo Sona Church wa pátápátá láti ṣe bẹ́ẹ̀. Pátápátá. So gbogbo bí tí a bá ti ń gbọ́ mi, ìsìn kan péré la ní aago méje láti bẹ̀rẹ̀. Ìgbà tí ó bá fi di 11, a ti mọ̀ wálé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run láti 13-30. Ẹ̀yin mọ̀mọ́mọ́ mi, ẹ̀yin bàbá bàbá. Is our combined service àti ní gbogbo Sona Church. Ìsìn agbára hanhan ni. Ẹnìkan níbo Wema wà? Láti Ìwo Road. Ẹ wọ mọ́tò gbagi. Ẹlẹ́fẹ̀ẹ́sọ̀ ni Wema. Ẹ bèrè church Ọlọ́run òjijì ń bẹ̀. Ẹ jẹ́ ìdílé agbára.
2: Orúkọ mi ni Adúlójú Ọláwálé. Mo wá for the past 3 weeks mo wà ní ìlú Iléṣà.
1: Iléṣà. Ṣé bẹ́ẹ̀ lẹ́ ń gbé ni?
2: Ibẹ̀ ni mo ń gbé tí mo ti ń ṣiṣẹ́. I'm a police officer and also.
1: Mo láwọn ọlọ́pàá gidi ń bí. Mo lá máa ṣe ìkàn fún ọlọ́pàá mú ọ́nì.
2: And also a pastor.
1: Pastor tó ní.
2: From CAC.
1: Nice.
2: So wọ́n transfer mi láti Òṣogbo wá sí ìlú Ìkirè. So bí mo ṣe dé Ìkirè, mo dẹ̀ ti máa ń wá síbàá ilé-ẹ̀kọ̀ọ̀kan tí n bá ráyè láti Iléṣà. So bí mo ṣe dé Ìkirè, transfer tó gbé mi wá, ó ní kí n lọ ṣe DCO, DCO 2. So bí mo ṣe débẹ̀, mo bá ẹlòmíì bẹ́ẹ̀ tó tún yẹ ọ̀gá tó jù mí lọ. Kò dẹ̀ possible kí n lé ọ̀gá tó jù mí lọ kúrò lórí àga kí n jókòó.
1: O lè díẹ̀.
2: So mo wá step down, wọ́n ní kí n ṣe crime officer, pé kí n sì máa manage yẹn, mo wá ṣe crime officer. Mo lo a week. The following week, mo ní Olúwa, tó bá jẹ́ lóòótọ́ ló pè mí wá síbí, gbàyè mi fún mi bẹ̀. So the following week, bí transfer ṣe gbẹ́ni tó wà níbẹ̀ yẹn nìyẹn. Ó gbé lọ sí mo tún wọn ní kó lọ ṣe training ní Jos. So bó ṣe happen, mo wá lọ bá ọ̀gá, mo ní ọ̀gá, since transfer ti gbẹ́ni lọ, let me occupy my space. Ó bá ní no, ó ní wá sí to do so. Àwọn èèyàn ní kí n padà lọ sí Òṣogbo, mo ní no. Mo ní tó bá jẹ́ ẹ̀tọ́ mi ni Ọlọ́run yóò jà fún mi, yóò sì gbà fún mi. So mo bá jókòó, mo bá champagne. So that following Friday, òní 7-7, bí mo ṣe try gbìyànjú láti wá sí 7-7 nìyẹn. But àyè ha 7-7 yẹn, àwọn court náà wọ́n tún máa ń ṣe activities rẹ pé wọ́n máa ń dà dúró. So àyè ha fún mi láti wá. So mo ṣá struggle by 11:30, mo ṣá wáyè wá. Ìgbà yẹn mo bá ìránṣẹ́ Ọlọ́run tó ti London wá tí wọ́n ṣiṣẹ́ lọ́wọ́. So bí mo ṣe dúró síta mi ráyè wọlé mọ́. Mo ṣá struggle, mo rí òróró gbà, mo gbọ̀ òróró méjì. So by the time tẹ pray sí, tí wọ́n ní ká break, mo ṣe jà kan nínú òróró yẹn nìyẹn, mo dààmú, mo fi anoint ara mi.
1: Ẹ dààmú, ẹ̀yà yàbà lábàdà ṣàdà.
2: Mo fi anoint ara mi, mo lúwa, gba ẹ̀tọ́ mi fún mi, jà fún mi. So bí mo ṣe máa dé ibi iṣẹ́ padà, mo ní ọ̀gá, mo kàn fẹ́ ṣàlàyé àwọn iṣẹ́ tá a ti ṣe ní okòó. O ní you come at the right time, sit down.
1: Sit down.
2: So bí mo ṣe jókòó nìyẹn, ó ní wẹ́, ó ní òun ò disturb ẹ o, òun ò jẹ ọ̀tá fún ọ pé since tó yẹ kó gbé ọ wá ni pé bóun ṣe wà yìí pé òun ò fẹ́ ní ìkùnsínú pẹ̀lú anybody torí máa yẹn náà ṣẹlẹ̀ náà ni wọ́n. So wọ́n dẹ̀ gúdù náà dúrà. So ó lóun fẹ́ ní ìkùnsínú pẹ̀lú anybody. So ó ní if that should be the case by Monday, go and occupy your space.
1: Náwó ẹ̀ ibi tí ààyè rẹ̀ há sí fi agbára sàmì kọ́ lóun kọ́ gbà jáde. Olúwa gbẹ̀tọ́ mi jáde.
0: Sá, gbogbo ẹyin ọ̀dọ́ Jésù, ẹ máa múra lẹ̀. Convention yín next week ni. Ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ láti ọjọ́ Thursday, Friday.

0: nínú ayé mi mo rí odidi ẹyọnú.
1: Ẹ rí odidi ẹyọnú.
0: Mo rí odidi ẹyọnú. Torí ní ṣọ́ọ̀bù mi kò sí nǹkan kan ṣùgbọ́n ìrírú Ọlọ́run yìí rí o. Bàbá mi sọ pé ká lọ pàdé ẹnìkan tí yóò mọ bọ́ wa.
1: Yes, nawo ẹ àdúrà tí mo gbà láàárọ̀ yìí. Ẹnìkan kó sàmí ọ̀sẹ̀ yìí lọ pàdé tiẹ̀.
0: Aṣọ skul ni mo ń tà ṣùgbọ́n ìgbà tí mo bá ní ká mú kànmọ́kàn ni mo ṣe bẹ̀rẹ̀ sí tẹ ẹyin nu.
1: Ẹ ń tẹ ẹyin mọ.
0: Bẹ́ẹ̀ ni sà àti ọ̀gẹ̀dẹ̀ dodo. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí tàbá yìí, mo sáfẹ́ ṣe bẹ́ẹ̀ nìkan ṣe wánu ní last week ló bá yọ pé ṣó lè mọ fún yín lọ́jà, mo ní mọ fún mi. Mo ní bí èlò, mo ní bẹ́ẹ̀ bá lè fún mi ní 2 million. Ó lọ mọ
1: ọjà bí èlélò.
0: 2 million.
1: Ẹ̀yin náà dá mọ gégé. 2 million. Ẹni 2 million.
0: Bó ṣe lóun máa fún mi ló 1 million.
1: Ó lóun máa fún yín ló 1 million.
0: Bẹ́ẹ̀ni sà, láti ìjọ last week tó ti bẹ̀rẹ̀ sí fún mi, tí n bá ti gbé dé ṣọ́ọ̀bù báyìí, ìgbà tí ó bá fi pé wíìkì báyìí, Ọlọ́run ti tà á. Tí n bá ti ní Ọlọ́run ọdẹ́kúnlẹ̀ pàfra, Ọlọ́run dẹ̀ fi wà láàyè rẹ̀.
1: Kí ni ń gbé fún yín? Ọjà wo?
0: Ọjà 1 million.
1: Ẹyin agbé òní anáwó ẹ̀ olùrànlọ́wọ́ kan. Tó lè táyé ẹni ṣe. Ó ti tó náwó ẹ. Kó rẹ̀ ń jọ́ máa já ọjà 1 million 2 million fún ọ. Wọ́n fẹ́ máa bọ̀ nìyẹn. Bí n bá gbọ́ tí àmì ẹ ju tẹ́ntì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú oníkọ mílíọ̀n bọ́ ọ bá ti gbà bó sì ti gbà sáṣì àmì jùlọ. Ẹni tí ó máa bọ̀, ẹni tí ó fowó sàánú ẹ, ẹni tí ó fọjà sàánú ẹ lójijì bó ní kò jẹ́ dé bọ̀. Ẹ kígbe ẹ̀yin olóore mi. Ibo lẹ wá. Ẹ pàdé mi lọ́sẹ̀ yìí. Ìmí tó ń bọ̀. Ẹ wà máa ta àtàtà tírè ni. Ẹ sì ní rálágbèdá. In Jesus name. Ẹ gbọ́ta lọ́kàn nulẹ̀. Mo fẹ́ gbàdúrà fẹ́yìn tó kàn. Gbogbo tó o bá lè nà wájú. Fọkàn sí gbogbo tó o bá fẹ́ kọ́nà kó fọwọ́ kàn. Fọkàn sí ọjà tó fẹ́ lọ fò bẹ̀rẹ̀ báyìí. Báyìí lolúwa wí. Áńgẹ́lì tí ń bá mi ṣiṣẹ́ mọ rán oníṣẹ́ lọ sí gbogbo ilé. Jẹ́ kí ìyàtọ̀ kan bẹ̀rẹ̀ látòní lọ fún ayé bàbá mọ̀mọ́ yìí. In the name of Jesus Christ. Wà fún mi ní testimony ẹ̀. Màá fi nọ́mbà mi síta tẹ́ ṣe testimony tí náà sí. Torí pé yóò mọ kàn ọ́ ni o lè gbọ́ tẹnìkan kí wọ́n mọ̀ gbọ́ tiẹ̀ náà. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ bá wa dá sí. Èmi fẹ́ gbàdúrà fún yín. Ẹ̀yin tẹ́ bá ń dá sí ó kọ yín nìkan mọ kàn nílò. Pé ẹ fowó mi polówó lórí rédíò. Ẹ fowó mi tẹ̀síwájú. Ẹ àtẹ̀yìn tẹ́ ní ìdá mẹ́wàá àti ọ̀rẹ́. Ẹni àmọ́ tìtọ́ ló ń bá fi sí ọ nínú. Ìbá ṣe 5,000 ló fẹ́ bá wa sponsor. Ìbá ṣe 10,000, ìbá ṣe 2,000. Ẹni àmọ́ tì. Àtẹ̀yìn tẹ́ ní ìdá mẹ́wàá àti ọ̀rẹ́. Mo fẹ́ gbàdúrà fún yín. Ká tún fi ṣe tọ̀la ká wo ẹ̀nàwọ́ síwájú. Báyìí lolúwa wí. O tún bá wọn ráhùn. Bó ti wulẹ̀ kí kò le tó. Wà á máa rí ọ̀nà àbáyọ. O ti rí bẹ́ẹ̀ Jésù olúwa wa. Account number church ni 2017 42 90 47. 2017 42 90 47. Comfort Life Missions International First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Gbogbo ilé lónìí ọjọ́ Saturday. Bí àwàdà bí eré pẹ́pẹ́ yọ pọ̀n mọ́ wẹ́mà ní ọ̀la. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí dà. Ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ Mark Wedding Anniversary yín ẹ̀kúnlẹ̀. Mo gbé ọwọ́ sókè. Ohun tó ṣe tó kọ̀ rí òfin ní parẹ́ láíláí kí Ọlọ́run kó sí ojú rẹ̀ sí. In Jesus name. Ó sì tún lè mẹ́kì ẹ̀ ní Nàìjíríà o. Ọlọ́run ọba ń gbọ́. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Mo gbàdúrà fún president àti gómìnà wa kí Ọlọ́run kó dáwọ́lé yín. Ọ̀nà àti ṣe Nàìjíríà dáadáa kó yèrè òye yín. In Jesus name. Your excellency. Ẹnìkan ní wòlíì mo fẹ́ bá yín sọ̀rọ̀. Mo fẹ́ send the testimony mi call loud. Ẹ wo number yìí 08 0 88 71 65 66 Ẹ send the message yìí. Ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.